أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lóni yìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara al-izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lóni ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi ṣèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammadu maruf abiodun abdul malik mudiru daril qur'an wal hadith italimi al-arabi wal islami wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu

0: nígbà kan.
1: Bàbá mi o.
0: O kò tẹ́ fi so mi mọ́lẹ̀.
1: O kò tẹ́ fi so mi mọ́lẹ̀.
0: Sí ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
1: Sí ọgbà ẹ̀wọ̀n ẹlẹ́yẹ.
0: Ẹja lára mi.
1: Ẹja lára mi o.
0: Bíbélì wí pé. Okùn já.
1: Báàni sọ.
0: Àwa sì yọ. Okùn fẹ́ já o. Bíbélì ló sọ èmi kọ́ o. Okùn tẹ́ fi so mi mọ́lẹ̀.
1: Okùn tẹ́ fi so

Indomie bó ṣe tà tokòlè tó ti gàrí. Àwáwà ọ̀tà ń sáré. Àyùdíẹ̀ á ní yẹ́sà nígboro ayé. Ẹ̀yin tèmi ń gboro ayé ṣe tó ti wà ń bẹ̀. Ó yẹ pẹ́pẹ́pẹ́ eré gbogbo ẹsẹ̀ wìjì. 44-1 àwọn tèmi ti mẹ́nu.

sọgbọn sọgbọn látàpá ti bẹyẹ kí n tó máa tẹnu mi mọlẹ kí n tó máa lọ ọmọ ọlọ́fọ́ tún táyà lórí títí ọlọ́dà náà ẹ̀sọ́ àjáyé jù ó yẹ àwọn ọmọ olóore nìyẹn àwọn ti jẹ́sì

ẹbọ ṣe wà lápá ti bẹyẹ ó ní bó ṣe láǹfààní láti já yín àjájá tẹjà ní dálẹ nígboro ayé bákan náà nínú wa fún èrè under 17 ṣe orílẹ̀-èdè guinea fìṣọ yẹn wọn ti do disqualify wọn o wọn ni wọn ṣe wọn náà purọ ọjọ orí wọn eight fraud náà fi kàn wọn wọn bá disqualify wọn gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ kò ṣe dúró wo bó ṣe lọ lè mí bàdọgba ìyẹn látàpá ti bẹ àyùdí ẹ wọn ní bẹẹ nìkẹ ẹẹdókùn ẹ àwọn ti gbowó tó tóbi 50 million naira ìyẹn gẹgẹ bí èrè àjẹmọnú wọn eléyìí tó wọn gbà ìyẹn nínú àṣekápọ gba wà fún bí eléyìí tó láǹfààní láti wáyé kò sọ ọmọ náà tí ó jọ sẹsẹ ó yẹ pẹpẹ pa àwọn tọjọ rí wọn wà lábí ọdún mẹtàlélógún ìyẹn tí ń ṣe àgbà ọjẹ lórílẹèdè yìí nínú ìdíje kọmẹsì yọ afcon tọdún 2027 tí ó láǹfààní láti wáyé ẹ mọjẹ ń tàn yìí comoros wọn náà ti yọ pa àwọn ti yọ ẹsẹ àwọn ìyẹn nínú ìfẹsẹwọn ṣe ọhún gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ òun ni mo ṣe láǹfààní láti mọ ajá yín lẹyọkọ kejèjì nítorí bá méjì kọ torí bó kò ṣe dúró wò torí pé kò ṣe dúró wò bó ṣe lọ là ń bàdọ́gbẹ́ lápá ti bẹ ó yẹ jẹ́ kí n sáré tó fún ilé yọkọ àbí méjì sí inú lórílẹ̀-èdè nàìjíríà kí n.

jẹ sáwọn wo àwọn bí orílẹ̀-èdè Cote d'Ivoire àtàwọn yòókù kán lè mọ̀ pàwọn ti ṣe tán àti pàwọn gbéná kárí lápá àti bí kò dẹ̀ sí báláko pọ́nrípọ́kú bá báláko ẹni tó fẹ́ sọ gẹ́gẹ́ bó ṣe wà látàkọ àti bẹ̀yẹn òun ni mo ṣe ń láǹfààní láti já yín ó dẹ tó bá ti di lẹ́sà wọn ó dínú àjọ fífà àtàjọ káàfù lórí tọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Obama Loma, so Obama, o ti gọsẹ yẹn nínú ayé nìyẹn o yẹ ẹyin tèmi ẹ má ṣe gọsẹ yẹn jọ ẹ jẹ ká gbéra wa lọ fàràwé ká gbéra wa tura bàyí látàpá àti bí ẹ jẹ sáré mọ gbélé wa ǹjẹ ẹ jẹ mọ èèpọn ti forúkọ àwọn agbábọọlù ọgbọn eléyìí tó gbóúnjẹ fẹgbẹ tó tó rántí gba pléètì ẹ bọ wọn ti fi léde látànà.

Ronaldo méjìdínlógún náà ti nominate tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó tún ti nominate tó tún ti pọ̀ tó bẹ̀ mọ́ ẹni tó tún pọ̀ tó bẹ̀ lọ́wọ́ yìí lẹ́yìn ilé ẹni Andres Messi ló sì jẹ́ agbábọ́ọ̀lù tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ òun náà ni Kylian Mbappe ẹ̀ẹ̀mẹsàn-án òun ni wọ́n ti nominate tiẹ̀ nígbà tá nominate àríkè lẹ́ẹ̀mẹjọ gẹ́gẹ́ bó ṣe wà lápàtẹ látàpàtìbẹ̀ yẹn ó yẹ pápápá ẹjẹ́ ń sáré débẹ̀ nínú ìdíje UEFA Champions League ìtànbalẹ̀ kàṣàgbà torí wípé lánàá ní Kylian Mbappe bó ṣe gba golden boot ló tún bí àwọn ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tán gba kojú ìkọjú agbábọ́ọ̀lù ń ta ó bá fi ìtànbalẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ni ó darapọ̀ mọ́ àwọn agbáwó fìrìyọyọ eléyìí tó ti láǹfààní láti mi àwọn ìyẹn nínú ìdíje UEFA Champions League nínú àwọn márùn-ún tó mi àwọn jù nínú ìdíje ọ̀hún

Oloyin Kàrírà ó ń dúró ìṣẹ́jú kan èèyàn ẹlẹ́gbẹ́ la ẹ jẹ́ pápápá ṣé kí n wọnú ẹ̀ lọ àbí kí n dúró ẹ ní dìprínsì máa lọ àfẹ́ mọ̀ ó yẹ àwọn amúlélé tí wọ́n forúkọ wọn léde ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà látànà gẹ́gẹ́ bí amúlé tó dájú fọ́dún 2026 ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kà wọ́n.

láti pẹ̀lú Middlesbrough mẹ́ta sọ́dọ̀ ló láǹfààní láti parí sí Middlesbrough jẹ́ ìjẹ́ndẹ̀ ẹ̀yà ní tí ó rí ẹ̀ ó jẹ́ ìyàmọ́ ta bàbá rẹ̀ lọ́wọ́ Bradford pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan Sunderland fọwọ́ ju rí mi o pẹ̀lú àmì ayò kan sọ́dọ̀ ló fi fìyà jẹ́ ẹkọ ẹgbẹ́ agbábọ̀lù City ẹkọ ẹgbẹ́ agbábọ̀lù mi wọ̀ ó bẹ́ àná bídẹ̀ ti bẹ́ ń tiẹ̀ nítorí pé ẹkọ ẹgbẹ́ agbábọ̀lù Newcastle United mo pàyà mi wọ̀ọ́lẹ̀ bí ẹran ni àmì ayò kan sódò ni mo fi fọ ojú ìyá ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn mọ́nì jẹ́ mọ́nì jódìmọ̀ ó yẹ pápápá ẹjẹ́ sáré so eléfùn yìí wípé Libertaland ó ti ní ìfarahàn tó tóbi mọ́kàndínní ọgọ́ta 59 appearance nínú ìdíje UEFA Champions League ó sì ti láǹfààní láti ṣe kí ni láti mi àwọn tó tó mọ́kàndínní ọgọ́ta náà bákan náà gẹ́gẹ́ bó ṣe wà.

Fitia, Joan Neves, Fabian Rius, Ferran Torres, Dembele pẹ̀lú Varaskelia. Àwọn yẹn agbábọ̀lù kọ agbábọ̀lù Paris Saint-Germain ni wọ́n sì pé mẹ́wàá dundu kò wá sagbábọ̀lù tó pé tó bẹ̀ rí. Ẹ jẹ́ sáré láǹfààní láti gbélé ìsin lára. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ní sáà 2025-2026 Harry Kane ó ní 71 goals 9 assists ìyẹn lápá tibẹ̀ yẹn

àwọn orúkọ tó jáde fún bàlóńdì ọ̀rẹ́ àwọn ọkùnrin rèé o ó yá jẹ́síbẹ̀ jẹ́síbẹ̀ ó yá mi ò wá ti jude bellingham paoku basi paoku kurela osmani dembele uti bruno fernandez gabriel magalhães

agbẹ́bọ̀ lórí abẹ́tì sí padà wá látẹ̀yìn láti fi yàjẹ́ kọ́ igbẹ́ agbẹ́bọ̀ ló lélẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì àní ẹ má jẹ ń tẹ̀yìn ikọ̀ igbẹ́ agbẹ́bọ̀ lọ Aston Villa òun náà ṣe wọ́ndà tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pọ́ ṣe kí ni ó fi yàjẹ́ kọ́ igbẹ́ agbẹ́bọ̀ lu Club Bridge pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì bákan náà Dortmund ipa fi lárí ilẹ̀ bí ẹran àmì ayò mẹ́ta sí méjì ló fi gbé wúrò sí lójú gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn tó bá ti wá di lónìí nígbà tó bá di dédé aago mẹ́jọ nínú ìdíje UCC UEFA Carabao Champions League nínú ìdíje Carabao Cup ni o kò ní UEFA nínú àwọn ọ̀rẹ́ wa tí ọ̀rọ̀ ń bá wí tiẹn wọ́n ti mọra wọn aago mẹ́jọ òní ó làwọn ọmọ kojú kọ igbẹ́ agbọ́ bọ́ọ̀lù Leeds United admin àgbà kẹtẹ ẹni kiri gbogbo èèyàn complain admin ti ní ọlọ́kọ̀ọ̀kọ̀ kúkọ ọlọ́run ó sàánú ó dá tó bá rí bẹ́ẹ̀ ó bá ti dìde dé aago mẹ́jọ lónìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea pẹ̀lú Leeds United àwọn yóò kojú ara wọn ó yẹ pápápá ó dinú ìdíje UEFA Champions League eléyìí tí ó láǹfààní láti wáyé lónìí kí n máa já yín lulẹ̀ bí àpò ẹ̀wà kí n dẹ̀ mọ́ gbé yín débẹ̀ bí àpò yèrè torí pé mi ìrọ̀jọ́ musolókun àkókò ń kó mi ní papá mọ́ra collectively every angle ó yẹ

0: ọkọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Barcelona pẹ̀lú Feyenoord. Àwọn yóò mọ kojú ara wọn. Sugar ti pẹ̀lú Viking. Ìyẹn gẹ́gẹ́ náà mọ kojú ara wọn. Aago mẹ́fà kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nù. Ẹ wò ó. Ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Liverpool àti Atletico Madrid aago mẹ́jọ ni. Napoli tó dàbí Èkó àti Arsenal. Aago mẹ́jọ ti ẹ̀ náà. Paris Saint-Germain pẹ̀lú Slovan Bratislava. Àwọn ti Yaya Touré nù aago mẹ́jọ ni. Sporting CP pẹ̀lú Galatasaray. Aago mẹ́jọ làwọn náà láǹfààní láti kojú ara wọn. Ẹ jẹ́ wọnú yànnà náà lọ́mí ọ̀rọ̀ ẹjọ́ mùsùlùkù. Àkókò komi ni pápá mara kọ̀lẹ́tífì. Ẹyin tèmi ń gbogbo lẹ̀gílẹ̀ sẹ́ẹ̀ ti dúró rédíò fèrè mímà. Ó yá mi ò ní wá yín ti. Sọlá talu mílíọ̀nù lomi aládìyẹ. Àwọn ti Barcelona nìyẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ yìí. Ó yá kò ṣeré sẹ́. Ẹyin ti gọ́dà sí gbogbo lẹ̀gílẹ̀. Ọmọdé yòókù lébẹ̀ arábà mi gbogbo tágúmọdé alárọ̀mí àmúta ó wá ẹgẹ sọ pàtì lójú ọkọ̀rá yìí ọmọdé primacy ní àpò sùtúndì àjíjọ lọ lánìyàn jì àwọn ti yẹmọjá mọ fòlùkù up gunners ẹyìn ti lọ bó ti jẹ pé ẹyìn lẹgbẹ́ bàjì tó pọ̀ jù tẹ́ẹ̀sì tí rí nǹkan kẹgbà wálé anyway ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe o. Àjàsórí wáyà ní ti ti ọ́p tẹ́sì kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló bá dé. Ẹ bá ń kí ẹ̀mọ Nàìjíríà tán láǹfààní láti gbé wa láàárọ̀ ká láǹfààní láti wọnú ìyànnà náà lọ pápápá. Àmì ó yà lẹ́yìn àìdé ìnàpẹnu tá a bá ní ká wo àwọn fẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àti sọ tó pọ̀ jù ibi tá a sì sọ sí ibẹ̀ náà lọ̀rọ̀ sì tún padà wá wó sí. A nílò ká ṣẹ̀ṣẹ̀ ran jẹjẹ ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid lánàá pẹ̀lú bó ṣe jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Inter Milan gbá wọn wọn náà sọ àǹfààní aláìlẹ́gbẹ́ náà wọ́n sì padà jáwé olúborí mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Inter lánàá ìtàn tẹ̀síwájú.
1: Tàbí ìrànjáwé olúborí ó lè wà lórí ẹ̀ ṣùgbọ́n tí n bá ti ń wìn àìrí pé bóyá tí mò lákùdé nǹkan tó yẹ kán ṣe náà náà ṣe sọ kájẹ̀ kíkín náà ń bá pè bóyá ọ̀ náà lánàá ó tún bá kí n rẹ̀.
0: Ó tó jẹ́ ká mọ irú nǹkan tí ń gbìyànjú láti sọ.
1: Ó
0: ń pẹ̀lú Ràhùn.
1: Ti àgbàkíní Ràhùn tó jẹ́ akẹgbẹ́ náà ní kíní Real Madrid tó jẹ́ ọmọlẹ́dẹ̀ Spain. Man City náà lánàá àti sọ pé pẹ̀lú ọwọ́ tí àwọn náà wà. Pé kì í ṣe pẹ́ntì balance pé ṣùgbọ́n.
0: Ó yẹ ká lè jáwé olúborí.
1: Àwọn ti bá níbi ẹ̀ pé ọ̀rẹ́ ọ̀dẹ̀ pé a ní lànà pé ó ṣeéṣe kán gbá àmì méjì wọlé. Ọ̀dẹ̀ sọ ẹ̀lẹ́ Arádì náà òun náà 59 ní Champions League 59 goals.
0: Ẹ jẹ́ ká wá wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Napoli. Nílò ni Napoli wá Arsenal ló lọ bá wọn. Kí ni ó ṣẹlẹ̀ kí ni tẹ́ ẹ rò láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal àti Napoli.
1: Tába wo Arsenal náà ní ọwọ́ tán wà kì í ṣe pé àwọn náà fi bẹ́ẹ̀ sùn ṣùgbọ́n ìdíje yẹn gbúdọ̀ múra nítorí pé tába wo ọjọ́ Sátidé àwọn tíìmù Napoli géèmù tán pè pẹ̀lú Inter wọ́n ti skọ́ góò méjì wọ́n dẹ̀ padà látẹ̀yìn láti ìnà wọn ní 3-2 ó dẹ̀rẹ́ pé tó bá dẹ̀ wo olùkọ́ Napoli náà ìyẹn Allegri òun náà olùkọ́ tó ṣe takuntakun.
0: Tó gbọ́njẹ gbẹ́ fẹ́ tó tún gbà bọ̀.
1: Ní Sheikh Nafeso Juventus orí pé sáà tó lọ tíìmù àwọn kí n ló wà àgbà ló wà. AC Milan ṣùgbọ́n torí pé gbá kí Champions League ó ní ẹgẹ́ kan le ṣùgbọ́n èmi kan ó géèmù ní pé Arsenal náà mi ò rí wọn gẹ́gẹ́ bí ikọ̀ tí ó lè pàdánù díje yẹn táwọn bá ń wìn ó ṣeé ṣe kán ta.
0: Ẹ jẹ́ ká gba inú ìdí àmì ẹ̀yẹ ilé ìtàn fẹ́ pín lánàá lọ wọ́n fún àwọn orúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lédè lóríṣiríṣi àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan sí níbẹ̀ orúkọ àwọn olùkọ́ ni wọ́n láàrín bẹ̀ bí orílẹ̀-èdè Spain àárí orúkọ tíìmù wọn gẹ́gẹ́ bí tíìmù tó dáa jù a sì rí orúkọ olùkọ́ ni wọ́n ń bẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ni tó dáa jù tán fi léde àkọ́kọ́ náà nínú tíìmù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona a wò fín a rí pé agbábọ́ọ̀lù tó wá láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ká sọ pé Paul Kubasi àti Lamine Yamal àwọn méjèèjì náà sì tún wà lára Golden Boy yìí lè tán fi léde ṣùgbọ́n nǹkan kan tí mo wá fẹ́ gbìyànjú láti jẹ́ ká wò ń bí ni wípé ṣé pàfọ́mánsì orílẹ̀-èdè Spain ni wọ́n ń lò fún àwọn kan ni àbí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àbí tinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó bá jẹ́ pé pàfọ́mánsì ti orílẹ̀-èdè Spain ò ní wọ́n lò fún Lamine Yamal nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé sówó ọ̀tí korúkọ rẹ̀ wà níbi tó wáyé tó bá jẹ́ pé ti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni ṣé kò sẹ́lòmíì tó ṣe dáadáa jùlọ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó fi jẹ́ pé orúkọ tiẹ̀ àti ti Paul Kubasi nìkan ló jáde àkọ́kọ́ nù tó bá wá jẹ́ wípé bẹ́ẹ̀ náà ti wò ó fún Marco Cucurella a jẹ́ wípé torílẹ̀-èdè Spain náà wò fún Marco Cucurella orúkọ àwọn agbábọ́ọ̀lù wọn orúkọ tíìmù wò dẹ̀ sí lára àwọn tíìmù tó dáa jù ìyún àkọ́kọ́ nù ẹ jẹ́ ká wò àwọn orúkọ wo ló yẹ kó wà ń bẹ̀ tí ò sí tẹ́ ẹ rí pé kò sí ń bẹ̀ àti pé àwọn wo lẹ̀ tí ẹ wò wípé ó yẹ kó wà ń bẹ̀ rárá ninu awon oruko gbọn ta fi lede yi
1: iba mi n te bi an se ma se to ba je pe kan buruko jade ko si awuye uye ma wa nbe ori pe gege bi kan to so emu team of the year ko si spend be oluko won e de fi si inu awon oluko to daju oro kini ile yama emi mo si gba kin yen po ku ba si yen tori pe ta ba won kan to se ni Barcelona papa julo gan fun spend tori pe ta ba wo mo omo odun
0: mọ̀kàndínlógún
1: a dẹ̀ mọ bó ṣe ṣe a mọ kí ní ẹ partnership pẹ̀lú ẹni tí kẹta jọ pia ní ẹ ní kingsman world cup ṣùgbọ́n èmi wà wò pé ó yẹ kí kí ràfíà lè wà nbẹ tó bá yẹ pé ó fẹ́ wo performances gbogbo wọn pé pẹ̀lú nǹkan tó ṣe
0: bá ti ṣe ní Barcelona
1: nítorí tá a bá wo yamá gan orí pé kò jọ injury gan òun ló gbé dé spain àwọn ìdíje àkọ́kọ́ kò bẹ̀rẹ̀ ìdíje àkọ́kọ́ ó dẹ̀ score goal kan èmi ò fi bẹ́ẹ̀ rí nǹkan tó ṣe ó mọ̀ dàbí alára àtọ́ bá wò pé tọ́ bá mú ti orílẹ̀-èdè spain ṣùgbọ́n tọ́ bá mú ti barca a lè sọ pé nǹkan tó ṣe ní kí n tó lọ sáà tó lọ ó gbìyànjú ṣùgbọ́n tọ́ bá wo spain yẹn kò yẹ kí orúkọ ẹ̀ wà fẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ àwọn náà lè fẹ́ wò pé kí kankan pé kankan pé kí wọ́n lè fi sí pé bóyá torí pé bí àwọn spain bọ́n ṣe gba ọkọ̀ àwọn tún lè wò yẹn náà mọ̀lá ṣùgbọ́n tọ́wọ́ pé kàn wò èmi ń ṣèrí kí yẹn kò bá sì yẹn pé ọmọ yẹn pẹ̀lú nǹkan tó ṣe ní Barcelona àti spain ọmọ yẹn
0: ó ṣeéṣe kó gba golden boy
1: ó lẹ́tọ̀ọ́ láti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́bí kan náà ta sọ lánàá a ṣe ń wò pé àárín èèyàn méjì náà lọ ẹ̀kọ́ wà mbappe àti harry kane àwa wo nǹkan tí.
0: tá a bá wá wo dáadáa pẹ̀lú mbappe àti harry kane tẹ̀dá kọ mbappe láti ìforúkọ rẹ̀ léde jù láti ẹ̀tọ́ jẹ́ pọ́n ti nominate jù ní gbogbo ìgbà tó ti ń ṣe nínú gbogbo àwọn tó ń nominate lánàá yìí ẹ̀mẹ́sàn náà ti nominate mbappe ẹ̀mẹ́jọ náà ti nominate harry kane àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ lára tá à ń sọ lọ ni wípé amúlẹ̀kọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù arsenal david drayer kò láǹfààní láti múlé ní orílẹ̀-èdè spain orúkọ rẹ̀ sì wà lára àwọn tí wọ́n fílẹ̀ ó túmọ̀ sí wípé takuntakun tó ṣe nínú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù arsenal ò ní wọ́n rí ẹ wá jẹ́ ká fáwọn èèyàn láǹfààní kí wọ́n ṣe kíni kan láǹfààní láti pẹ̀ káà náà sọ tí wọn ẹni tó yóò wà ń bí àtẹ̀yìn tí ò yẹ kó sí ń bẹ̀ látàpá àti bẹ̀ yẹn 0916159111 lójú òpótẹ́ láǹfààní láti tọ̀wọ́lẹ̀ 0916159111 orúkọ yín ibi-tẹ̀ tí ń pè kẹ̀sì láǹfààní láti sọ ojú òye tí ilẹ̀ yọ̀ sọ́ka láti kíni láti tètè mọ́ra 0916159111 lójú òpótẹ́ láǹfààní láti tọ̀wọ́lẹ̀ ẹ fúnra yín láàyè lójú òpó ẹ mọ́ wulẹ̀ jó kọlu ra wọn àkúnú àbàtà tẹ ti wà nbẹ.
2: Babu wàhálà.
0: Ọyá orúkọ yín ibi tẹ ti ń pè.
2: Aki Aki yín o.
0: Ẹ ṣeun.
2: Ti Ayọ̀dèjì Sọnù Báwẹ́ náà wọ ilẹ̀ gbígbẹ̀ tọ́ yín.
0: Ẹ ṣe bá mi.
1: Agẹ̀sìn láti ṣùgbọ́.
2: Agẹ̀sìn ló ń sọ̀rọ̀
1: látòkò. No Chelsea, no Champions
2: League. No football.
0: Ọyá ẹ bá wa dási ẹ dási.
2: Ẹ wo ọlọ́tẹ̀ ni ọ atọ́kùn ọlọ́tẹ̀ ni ọ.
0: Ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ ni Sọnù Báwẹ́.
2: Bẹ́ẹ̀
0: a ní wọ gẹ́gẹ́.
1: O ti ní dásínà bá ti nà o ti ní òníjọba.
2: Ẹ wá sọ pé àwọn gba UCC kìíní
0: kankan. UEFA Carabao Cup.
1: Bẹ́ẹ̀
2: ni a gbà àmọ́ ọ̀gbẹ́ni Adébíyí Sọba ẹ bá wa sọ bí Chelsea ò ti lọ Champions League ẹ sọ fún wa ṣé Champions League yìí sódùn. Ẹ sọ lè bọ́.
0: Ọ̀rọ̀ láníyún ọ̀rọ̀ láníyẹn.
1: Ṣùgbọ́n
2: àwọn tó dùn fún àwọn kó dùn fún àwọn. Ẹ bá a sọ fún àwọn
0: Arsenal
2: kò sí ìkankan
0: tó fẹ́ lọ sí. Àgúndà bàtàtà. Àgúndà bàtàtà.
3: Àgúndà bàtàtà.
0: Ẹ ti wọlé bá buwala.
3: Ẹ ta lọ ẹ kó ètò.
0: Ọlọ́run tó.
3: Olóyè Taiwo Àsáì léjì rẹ̀.
0: Ọ̀yà bàbá Ṣẹlú ti lówó díẹ̀ díẹ̀ ọ̀yà.
3: Ọ Chelsea. Ṣé ẹ ráwà Chelsea? Bá a ti lọ Champions League tá a lọ Europe ní kankan ní sáà yìí. Àtún lọ kẹ́kọ̀ọ́ mẹ́kọ ni. Ìta wo a gbà táwọn kan ọ̀gbà rí kò tí ì sẹ́ńtọ́ gbàlagbà láàyè. Àwa wọ champion. Ẹ rí gbogbo àwọn tó kù wọn máa tọ́ àlẹ́yìn ni. Àwa náà tún lọ pè wọ́n. Ẹ kú ètò.
1: Àwọn tó máa ń gba champion.
0: 0916159111.
1: Àwọn tí ò tó máa ń gba champion
0: ṣe. Ẹ káàárọ̀ àkójúmọ̀.
4: Orúkọ de mi ni Taofeek Látàfán.
0: Ó yá o.
4: Ẹ ń sọ̀rọ̀ pé kí ni Lami Yamal ṣe ní World Cup. Ẹ dẹ̀ sọ pé David Raya kò play ní World Cup pé wọ́n sì tẹ̀ dáhùn ní wà on bench. Wọ́n tẹ̀ nominate ẹ̀. So Lami Yamal pàfọ́ọ̀mù ní Barcelona ní league tán play parí ni. Abẹ́rẹ́ pé ó ní best player of La Liga. Ṣé kò wá yẹ kó wà nínú ẹ̀?
1: walk up lanso awon bo baye
0: akoko ti ko wa ni papa mara te ba woju agun e ri pa akoko ti ko wa papa mara sugbe ko to di pe won mo lo loro tun ni e je ke lava ni lati gi eni tin pata si mi lenu ni iyawo mi ni oni lojo bi re ojo kesan ninu osu kesan adewale oluwa ti mi leyin comfort mi oni wa ti azodumodun ni sawa azodumodun azodo azoromoro ni sawa azoromoro igbadode ni igbadode meji wa pa laye wa ferigijobi.

0: dede gbe gbe se are bola metinobo ma ngba ohun ti awon ile nigeria ma nso ko to gbe igbese minister idrisi lo fo won re lede be
1: ada are bola metinobo ma ti korin aro leyin ipapoda ba ngbola leka iroyin nile ise are o kilo ko eni na omo odun melo gan ni e lanfani lati gbo nigba ti iroyin ba wora tan laaro toni
0: lo to idibo ipinle asu egbe oselu apc won ti se be yi pinu won pada lori iwe ipenija eleyin ti won pe gomina ipinle asu won ni a o sejomo
1: egbo obi mo ta se agere ni o awo mo nipa abewo to se ce ipinle binu e tan so be gan e lanfani lati gbo nigba ti iroyin ba bale pepepe laaro toni
0: awon lo fe anu won ti di ona won da oko to ko wori pelu peter obi duro ni ipinle ebenu e bawo lo se je bawo lo se bo gbogbo le ma gbo la bari
1: e ba gbogbo awon gomina gomina e ba won ni wo e ba won soro nibi ti won ti gbo o thank you oro be laaro toni to nforere oro se ti repeto agba parapata fun lese olopa te mo oga agba parapata fun ajo telemuye lorilede nigeria e la fani lati gbo bi royin ba wora tan laaro toni
0: awon ipinu ati igbese isejoba tinubu lo mu ki awon loko we ile okere kan ma degun lo sorilede nigeria ati ku tenu boro o yo ko mo kun re jade nje ngba ti royin to ba se be mu coffee ton yo ma tewaju
1: oga ilai epini ninu gbogbo awon dukia ta lanfani lati gba pada abo ninu kini ohun ninu kuna o lai lai fa abada ta lo fogo oro gbari lojumo toni omi e lanfani lati gbo nigba ti royin ba wora tan laaro toni fa
0: awa lade di beta de lade ti pepa ti pepa awa lade di data day ade ti vanga ti punch ti tribune ti daily
1: post
0: alabi pasia ye ori gba lara ni
1: je omi ni je omi sewa sewa sewa
0: e ku oju wa
1: bawo le karo yi je bo ra konso
0: e wo a ti se be de lojumo toni ojumo ayo ojumo idunu ni yo je fun wa
1: ojumo
0: yin ka je ni ajibade le mi
1: lo ni so ki lori protocol ti omi dan tin de gbinigbin lori oda omi for sure lo yi togun le olariwoju oye wole lo ko temi fa
0: e je mu lati nu iwe iroyin eleyi ta mo si tribune vanguard gbe gbogbo won lokan ko gege bi minister foro tola ati lani loye lorilede ye mohammed idrisi o ti je ko di mimo oni kesi ma wo eleti gbogoye ohun la re ta ni lorilede nigeria iyun are bola mi tinobo o lo ma n teti gbogbo ohun ta mo ni nigeria n wi ko to di pe are yo se agbe kale ipinu o je ko di mimo oni kesi ma wo eyin le lero pe are ko ma n gbe igbese leyin ma wo ti awon mo ile nigeria oni are o ma n gbo lati wo kila awon mo ile nigeria n so kini won ko ki are o to yi ipinu ko pada tabi gbe igbese to se sanko lorilede ye minister idrisi ohun lo soro yi nilu abuja lojo isegun lasiko ti awon ikokan ta mo si NIPSS ti won lo se abewo si ni ofisi re awon ikoye ohun ni adari agba won ojogbon ayo omotayo lo se be to siwaju won minister ye oni o je ko di mimo oni gbogbo awon agbekale ati eto labe isejoba are bola mi tinubu ohun ni o wa fun igbelaruge awon orilede nigeria oni gbogbo awon igbese ohun fun gbogbo nkan yo se derun ti gbogbo yo si yeto mi orilede nigeria eni ki mo so inu we ni daily post ni royin wa laaro toni
1: omi erin wo ile erin modon fopo ogbo owuru buhari ri o ma jade laye o ore bi agbare are bola mehdi tinubu olori oko bamba nile wa nigeria baba mo ti jade si bamba lojumo toni o bi o tin korin aro leyin ipapoda eni tin se bangbola leka iroyin nile ise are o owuru buhari ri eni ti won ni o ma dagbere faye o leni odun mejidin ni aadota are bola mehdi tinubu ni o mo ti jade si bamba lojumo toni baba tin fi handkerchief lo mo fin noju perepere lemewa o be lo korin aro leyin ipapoda alagba peter uwubu ariri anything she adari igbakeji enti se igbakeji adari eka iroyin nile se are eni ti won ni o mo jade laye o ni ilu Kano leni odun mejidini adota owuru buhari ri ohun lo mo je ogbon tarigi akoroyin leyi ti won ni o nsise papo pelu ile ise akoroyin jo ile wa Nigeria ta mo si news agency of Nigeria nan mo ni o won ni se ni o mo dagbere faye o ni ojo aje leyin ti o tin ba aisan kan wo la ka de fu opolopo odun o nigba to wa soro lori ipapo da owuru buhari ri ohun o are bola meri tinubu o mo juwe anything she olóògbé náà gẹ́gẹ́ bí ògbóǹtarigi akọ̀ròyìn tí ikú rẹ̀ tó sì dunni jọjọjọ pàápàá jùlọ ó ṣàlàyé ọ̀rọ̀ ni ìpapòdà arákùnrin ọ̀hún ló mọ̀ dun iléeṣẹ́ ààrẹ jọjọ o kódà ó dun àjọ akọ̀ròyìnjọ ilẹ̀ wa nàìjíríà ó bà wọ́n lọ́kàn jẹ́ gbà tẹ má àwùjọ àwọn akọ̀ròyìnjọ lórílẹ̀‐èdè nàìjíríà tí akọ̀ròyìn lórílẹ̀‐èdè yìí nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ èyí tó fojú hàn nínú àtẹ̀jáde kẹ̀ èyí tó fi léde ní ọjọ́ ìṣẹ́gun gba tí wọ́n ní ti ṣe agbẹnusọ fún ààrẹ orílẹ̀‐èdè yìí alàgbà báyọ̀ ọ̀nànúgà ààrẹ ni ó mọ̀ sí àlàkalẹ̀ bẹ́ẹ̀ ló ṣàlàyé o lọ́rin kinní àwọn ipa ribiribi mọ́nìgbàgbé èyí tí olóògbé ọ̀hún lẹ́yìn tó ti kó lẹ́ka àńkọ̀ròyìn àńkàròyìn lọ́kọ̀ọ̀kan ìjẹ̀ẹ̀jì ó ní kinní ọ̀hún ó mọ̀ báhun níbi tí ọ̀ ti da torí pé ó dùn jọjọ́ gba báláǹsì rẹ̀ yèé mọ̀ tún lágbára láàárọ̀ tò ní leadership ló gbé tán lágbé tán láàárọ̀ tò ní omidan.
0: Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka tìpínlẹ̀ ọ̀ṣun ti jẹ́ kó di mímọ̀ fún ìgbìmọ̀ tó ń gbé ẹ̀hónú ìdìbò tá a mọ̀ sí election petition tribunal ìpè àwọn yóò nífẹ̀ẹ́ láti wọ́gilé ìwé ẹ̀hónú tako gómìnà Adémọlá Adeleke ìyún tako ìjáde dupò ẹlẹ́ẹ̀kejì gómìnà Adémọlá Adeleke ṣe é wárí ìgbìmọ̀ tribunal yìí ìyẹn ní ọjọ́ ajé ni wọ́n ti ṣe àgbéjáde àwọn ìwé ẹ̀hónú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ìwé ẹ̀hónú méjèèjì ọ̀hún níbẹ̀ láti rí eléyìí ti ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ tako ìjáde-dupò lẹ́ẹ̀kan sí ti gómìnà Adémọlá Adeleke àmọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ò mọ nǹkan kan nípa ìwé ẹ̀hónú eléyìí tí àwọn ń wò yìí nígbà tí wọ́n wá ń jẹ́ kó di mímọ̀ wọ́n ní kìí ṣe àwọn tí wọ́n jẹ́ amòfin àwọn tàbí àwọn olùdíje àwọn tàbí àwọn adarí àwọn ni wọ́n buwọ́lu ìwé ẹ̀hónú eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC yìí àmọ́ agbẹjọ́rò kan tí wọ́n parúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni ṣèyí ọ̀yàgbilẹ̀ ó wá jẹ́ kó di mímọ̀ pé òun lòun kọ ìwé ẹ̀hónú náà ó ní kì í wá sí pé òun déédéé kọ̀wé ẹ̀hónú náà o ó ní igbákejì olùdíje sípò gómìnà onímọ̀ ẹ̀rọ Benjamin Adereti òun ni ó ní kóun ṣe bẹ́ẹ̀ ó wá tún jẹ́ kó di mímọ̀ ó ní kódà ó ní engineer Benjamin yìí kan náà ló buwọ́ lu ìwé ẹ̀hónú ọ̀hún eléyìí tí àwọn lọ ṣàgbékalẹ̀ rẹ̀ síwájú ìgbìmọ̀ tó ń gbé ẹ̀hónú ìdìbò ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ di ó lọ tí wọ́n mẹni tó kọ ìwé ẹ̀hónú ọ̀hún wọ́n wá jẹ́ odi mímọ̀ pé ọyá gbilé ọ̀hún fúnra rẹ̀ ni ó ti wá ń bèèrè wípé kí wọ́n wọ́gilé ìwé ẹ̀hónú tí wọ́n kọ tako gómìnà Adémọlá Adeleke náà vangard ló sọ di mímọ̀ àti sẹ́tù ẹ̀.
1: ọ̀gá ẹ̀ láyé àti sẹ́tù ẹ̀ ó ti balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ó ti tutù kódà ó ti nini o ọmì ó di wọ̀ nínú ìwé ìròyìn vangard tó jáde lójúmọ̀ tòní ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ mú gbáwá ẹja jọ jẹun ayọ̀ láàárọ̀ tòní ṣe ni òbí ló mọ̀ tá sí àgẹ̀rẹ̀ sófin kò mọ̀ rìnrìn rẹ̀ bó ti yẹ kó rìn o kódà a ò mọ̀ nípa àbẹ̀wò èyí tó ṣe ọ̀hún ìjọba ìpínlẹ̀ Benue ló fọkẹ́ǹkì ọ̀rọ̀ sígbóra yẹn lójúmọ̀ tòní ìjọba ìpínlẹ̀ Benue ni wọ́n mọ̀ ti jáde sí bọ́ńbọ́ wọ́n jáde sí gbangba wọ́líà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sísọ lójú eégún ọ̀rọ̀ fi ọ̀gbàgbọ̀ ọ̀rọ̀ gbalẹ̀ wọ́n ní ẹgbẹ́ wọ̀ ẹyẹ wọ́ ẹ̀fíwò bó ti ń lọ làwọn máa ń tẹ̀lé lọ́kọ̀ kéjèèjì wọ́n ní ọwọ́ àwọn rèé funfun nẹ́nẹ́ mọ̀ ní o owó làwọn èèkà ọmọ làwọn ò fi gbẹ́jọ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú wọ́n ní àwọn ọ̀mọ̀mọ̀ nípa àbẹ̀wò èyí tí wọ́n ní ọmọ òye fún ipò ààrẹ lábẹ́ pẹpẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC alàgbà Peter Obi léyìí tí ìròyìn fi léde wípé ó ṣe sí ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ní àwọn ọ̀dọ́ kan wọ́n mọ̀ ti pagidínà àwọn ọkọ̀ akọ̀wọ́rìn gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn ẹni tí ń ṣe akọ̀wé ẹ̀ka ìròyìn sí gómìnà Ayati Aliyah ìyẹn Kula Teso ni ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ wájú lásìkò tí ó ń fọ̀rọ̀ jẹ̀wọ́ o lórí ẹ̀rọ gàásì mi létí pẹ̀lú àwọn onígègé àyà ní ọjọ́ ìṣẹ́gun ibẹ̀ gẹ́gẹ́ ló ti láǹfààní láti ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kinní oni gomina ipinle benue te ma ijoba ipinle ohun ni won mama nipa abewo yi ti obi to se si agbegbe yewata woni agbegbe yi to nbe labe ijoba ibile guma ni ipinle ohun ni bi ti won ni obi ti bi ti awon eyan leyi ti won le ni igba kan ti won ti padanu emi won o ni bi akolu yi ti won lo waye lenu lolo yi teso o so la yoro so waju oni to ba je pe ijoba ipinle ohun won mo nipa abewo ti obi se ti agbegbe na ni won ni se ni awon mo ti pase fun lojo iko so alabo lati ri daju pe won mo nipa abewo ti obi fe se ti ipinle ohun ati lati le pese eto abo to gbopon bi awerin fun obi o won lawon o ma npa abewo koda ko fi oro na ko ma fi to awon leti saju ko to se abewo ti ipinle ohun agba balance re lo ni soki vanguard lo seri e laaro tun ni omi
0: obi lemi na bale bagese ninu iwe iroyin the punch to jogbe loju moto ni eni to je oludije sipo re labe asi aregbe oselu Nigerian Democratic Congress Peter Obi ni won ni won da lowo kan lati ma se raaye ni ni ajo ti waju lori ni ajo re lo si ipinle Benue iyen lana tin sojo isego isele yi lo waye leyin igba ti awon olufe ona ti won se be di oju ona gboko ni ilu makode iyen ni ipinle Benue won je ko di mimo ipe bi won tin di ona ni awon olufe ona yin pariwo we don't want Peter Obi a o fe Peter Obi ni won so legege si won wa je ko di mimo won ni won di oju ona eleyi ti o wa ni itosi ta mo si Nigerian Air Force Base ati oju ona makode airport fun imoye wakati eyi lo wa sokufa sukere fa kere oko eleyi ti o sokufa idiwo to de ba awon oko ti o ko wo ri pelu Peter Obi lati ma se le sun siwaju be won o le pada seyin ninu ero video kan eleyi ti ile ise ta mo si New Central Television ti won fi lede lori itakun X won lana ojo isego nibe ni Peter Obi ti je ko di mimo ipe owo ki se po mu lo sun si ipinle Benue abo mu lo sayeye nbe o lohun lo si ipinle Benue lati lo ba awon eniyan ti won padanu awon eniyan won laipe yi lori isele isekupani to sele ni ipinle na o lohun lo sibe lati lo ba won kedun o wa je ko di mimo sugbon ipe awon osise ijoba ipinle Benue won pa lase fun awon eyan won lati ma se le je ki ohun o tesiwaju ninu irin ajo won inu iwa yi di punch ni royin awon wa laaro toni
1: omi lori royin to julepo bi amuko osan na le mi na ma nawo ga o ohun ta nje lenu ta o ti je ta ohun mo ni o o di wo ninu wero daily trust to jade lojumo toni e ma bo wa e ja jo je won ayo o di wo
2: sejo lofu ni
1: won gbo
2: jolofu
1: e boyo okay. Ah, so.
2: Okay.
1: Abi.
2: What in say one party by you? They waju.
1: Oh, jade go. You want badly, and jade mo.
2: Abi.
1: Oh, the war. They do well, you didn't trust it. Oh, jade lodge mo to new omi.
2: Nah.
1: Lori, be wanting a one party dinner, or qua, come on in. Peter, be. Peter, be no much, jade si bombo. Lodge mo to new beauty, cake bad, daddy. Setting body, but talk about what I feel like you're not a little lady. Eat him, and she's your gagba. But what I feel, I don't tell him, we are DSS, little lady, yo. Only go, your daddy. But one, one, gomina, gomina, little lady, Nigeria, Eba, one, you all. Cassie, bang one sorrow. Nibby to what in Bogaga, almo ye. Ti on je fun ipo are labe gbogbo oselu Nigerian Democratic Congress NDC arakunrin Peter Obi ni o mo ti kesi re pe to agba parapata fun le se olopa lorilede wa Nigeria te mo ga agba parapata fun ajo tele mu ye DSS lorilede yo lati jo jade dasi oro ti nbe nle yi papajulo bi won ti se pagidina ipinu ati erungba re lati se abewo si agbegbe ye water ni ipinle Benue won ni isele ohun eyi ti won lo waye na lo ma mo ki obi ko gbarata to fokun ijegbon le mo tuto soke o ma foju gba o won ni obi atawon iko akoworin re ni won mo ni lati seri pada ti won si pada lo si pawako ofurufu ni kete ti isele ohun to waye o won ni opo igba ni obi a ma fi ipinle ohun sile lai lanfani lati se abewo sawon eniyan to n gbe ni agbegbe ye water lati ba won soro saju ki o to fi ipinle ohun le won ni papapa bi ogo bi iroyin ti fi lede o en ti se gomina tele ri ni ipinle Anambra o ma juwe isele na gege bi eyi to doju ti ni gba to si bu ni ku o ni kini ohun lo mo ku die ka to o ni toto lohun ti saju se abewo si ipinle benue gangan to si lo ba gbogbo awon molebi awon to fori sogba isele isekupa ni bi eni pajabo gun ohun to si lanfani lati ba won kedun to si se ran lowo gege bi pa ohun ti mo fa won to fori sogba isele na sugbo tesi waju bi o ti paro wa si lajo lajo iko eso alabo lorilede wa nigeria papa julo en ti se repeto agba patapata fun ile se olopa lorilede yi te mo oga agba patapata fun ajo otele muye iyen dss lati jo jare tona wadi oro hun lorin kinrin ki won si dasi oro na ati pe bi kini o bo tin lo oni bi eto idibo bo tin gbera so loko kejeje oni ejo jade e mo saanu e ri daju pe gbogbo awon to ye ke mojuto le mojuto ki o fun kankan labe bo tu kori ko gbodo firu nagba o gbo balance re lo ni soki o mi
2: na
1: bo ba ngbo wo ske
2: yewo
1: daily trust lo seri e laaro tuni o
2: eni to je igbo keji ara orilede nigeria tele re atiku abubakar ti fohun lede o soro soke bi alaye o ni ide abajo ti opolopo awon lodoko owo ile okere ti won se nse be dagun la orilede nigeria ohun ni ona ti won pa padanu eto ko won orilede ye o je ko di mimo o ni awon loko owo ile okere nigbagbo ninu isejoba are bola metinobo iyen latawi owo eleyi ti isejoba are bola metinobo to ngba to fi mo itora je orilede nigeria ninu atijade kan eleyi ti o tawi sita gba ti ipase oluran lowo re leka oro to lo shaibu fari shaibu nibe ohun ni atiku ti jakodi bibo yi pe se wa ri ohun ti ajo kan ta mo si nigerian exchange iyen ajo to ri si pase pa owo orilede nigeria ohun ti won fi sori itakun aye jara won lai pai o ye ko ko gbogbo omo ile nigeria lo mi na se wa re wa je ko di mimo o ni orilede nigeria ati njiya ati ara ti ni orilede yi latari awon ilana ijoba ti ko dara to o wa te waju ninu oro to fi lede iyan lana ode oni oni isejoba are bola meti du bo si mo wi pe akeyin je ipe ara nta diye oni awon se be gboriyin fun awon igbese won bi o ti le je wi pe oni awon igbese ohun opolopo ipenije to wa je lo ti sokufa fori lede yi sugbon bi isejoba to wa lode yi o ba so won na won ti se gudugudu meje ohun ya ya mefa oni azao na o eto aje le Nigeria e lo wo o lo ti di akurete emi ko mo so o koda in lowo nbe pa pa etiku abubakar lo tenu boro laaro ode oni
1: lain asao na yen kan
2: asao na
1: e lain yen
2: is yoruba yo yoruba yin bo ni mo wa tu si yoruba asao na yoruba ni ki se bo
1: o to ni
2: ah o gba lo ba ma
1: Eja fere doke lo nkan mu oja tin be lori igbe eja lo pa kade papapa baba ti pada di atupa le royin shin tesi waju ba ti ko we re ti o neta won neta ti oda si wa ngba o fere gege ojo oja ya omi ya ambo
3: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán, àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gbópá, kò sì ṣòro láti rí, yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.
1: Ẹkáàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa àtúpalẹ̀ ìròyìn ó tẹ̀síwájú bá a ti kọ̀wé ẹ̀ ọ̀mí ìròyìn tẹ̀síwájú lọ́kọ̀ kejì bó bá ń gbọ̀ wò ó ṣẹ́
2: yẹ̀wò
1: ni ó tẹ̀lé o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀rọ̀ ni wò nínú ìwé ìròyìn nàìjíríà tribune tó jáde lójúmọ́ tòní ṣíṣì èpìnì tí ń yọ nínú àwọn dúkìá ta láǹfààní láti gbà padà a ó mọ̀ nínú kinní ọ̀hún àní ṣe báṣubàṣu oníwọ̀n ìgbà tí bá sì jẹ́ ọ̀gá èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ amúnitán hi àdánlẹ̀ ráúráú tá a mọ̀ sí efcc ló mọ̀ fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló mọ̀ fi dá wọn lójú o ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ amúnitán adanle ra ora ta mo si Economic and Financial Crimes Commission EFCC ni akikuru re mo nje o iyen arakunrin ola olukoyede ni o mo ti fi da to lori tele mo atewe atagba omo orilede Nigeria o mo fi da won loju o oni e wa fe ti gbe yawo oro laaro to ni oni gbogbo awon dukia eyi ta won lafa ni lati gba pada gege bi ajo yi to ngogun ti iwa je banu oni labe idari tohun o lawon o mo ni se kini ohun basu basu awon se bo ti to ati bo ti ye ni oni e je ohun re o fun gbogbo eyan mo orilede Nigeria olukoyede ni o fi dani loju na ni ojo isegun lasiko ti o foro je wo lori ibi ti nkan de duro papa julo lori awon kankan atawon kankan yi ti won ni ajo ohun lo fa ni o lati gba pada gege bi ajo eyi to nbe labe ijoba eni ti se oga agba fun ajo EFCC ohun ni o ma tako iru awon ariwisi te mawon iwoye kan leyi to tako erongba ajo na o wa fi dani loju na oni eko le ke fi date si labe o oni egbo gbogbo awon dukia te yi ti ajo EFCC leyi ta won lafani lati gba pada gbogbo e patapata la won se bo ti to ati bo ti ye awon nina kini ohun basu basu agbo balance de Nigeria Tribune lo seri e laaro toni o
0: eni ti o je o ti je ko di mo ipe eni ti o je oludije sipo gomina labi ese egbo oselu PDP ni ipinle osun dokita wale oluyede o ti se be wagile iwe ehonu eleyi to pe tako gomina ademola adeleke won te waju ninu atijade ti won fi lede pe oluyede ni o lo si ile ejo lori atunyo sipo enu mi ago iyun gomina abiodun oyebanji ti egbo oselu APC sugbo oluyede ti wa se be wagile iwe ehonu ohun lasiko ti igbimo to n gba onidibo ti won joko lati gbo abalo ababo ehonu ohun nilu ado ikiti ibe ni agbejare ofo oluyede iyun ogbeni paul komo lafe ni o ti so niwaju iko onidajo meto ohun wipe ohun ti jawo jase ninu eto idajo ohun iko ohun ni adajo abubakar ni won se ni osiwaju won adajo Abubakar Idris Kutigi ni o ba se be ni niwon gba ti Oluyede ti se be wagile iwe ehonu eleyi ti o pe tako gomina Abiodun Oyebanji pe ki awon se be ki won pa iwe ejo ohun de bako na je ki tun mu eleyi wa ninu iwe iroyin The Guardian na lohun na wa gege bi arakunrin ko eni odun 87 years old man Dahiru Gariba ti won ni o wa lati igberiko ko ti won pe ni Korawa nijoba ibile fufore ni ipinle Adamawa ni won ti se be wo ni sokoto re ile ejo won fi esun ko arakunrin yi wipe o se akolu si adajo ile ejo kan iyen ni ipinle na pelu ada to si se be to ge owo adajo yi ni ge kuge gege bi won ni sele ni ojo kokole ni ogbon osu kejo iyun august 31st odun ta wa ninu eyi ni ile ejo kan ti won pe ni mayo ine area court ni fafure won ni nigbati isele ni adajo yi iyen dauda Amanu ni ongbo ejo kan to ni se pelu Gariba iyen okunrin yi ati okunrin miran ti won poruko ti e ni Ismail Yusufu won ni ajo lopa ipinle Adamawa je ko di bimo pe Gariba ni won ni o wa se be se akolu si adajo pelu ada ajo lopa te si waju pe o ge adajo yi ni owo ni aimoye igba ni o fi adasa adajo yi ni owo eleyi ti o mu ki adajo yi ki gbogbo owo re ki okun fun ogbe loni ran The Guardian lo so de mimo
1: to eh omi do mo pe tebrulu tan fi won aso eh o yato se tan fi won ile
2: ah
1: olorun lo mo yi ti won fi won fun to ora eh ja fi gbogbo e le
2: 87 years old man
1: eh
2: 87 years old man
1: no bi juju bi da
2: no bi juju bi da
1: ora e ja ma lo si abala keje eto ita pe ni abala lameto alayo lanfani lati so fun gbogbo eyin te n gbo wa ni laaro to ni pe lameto wa won ti wa ni kale agbole enu bi jatajata ojogun ni laakaye Conrad Hussein Abdulaziz omo tosho to le pe lanfani lati mo gbohun lenu alejo wa e mo gbagbe o bi pe iwoye alejo wa ti mo ti eyin te ba lanfani lati da seto laaro to ni o yato gidigbe si iwoye ti awa tokun mejeji ti mo ti kan ni Diamond 88.7 FM ni le lorin omi
2: nam
1: e ja lo ambo

0: ti ni ru problem ru be akiyin ku orire ama won eyan yin question yin na gomina ni gomina nje o aida kwara ni o aida benu ni o aida kini kan ni o on the same capacity let me just say to ajwa de be kan so ku so npa yin oyo si government so na o ni ngba ti won je awon mo kan gbe ni bora ti gbe won jo si olohun o lawon o lawa won ko o ni bi tagbara awon mo lori security be na be ko ni ah the government kan to jade ta ko wi pe iro lo npa automatically nten yen so bo si ri na mi yen to emi o tun de nisin o tun lohun ni chief security but as awon ti o awon to ba fe wole to ba fe attack awon araalu to de egbon gbotan leni lo ki awon yan fun awon ti won pa abi be ko ni are not Nigerians to oye to fe je ti lohun to run na fire fun oye bo oye luwo ni oye Nigeria ni na se ko ba wa ko ma fi wa ni political popularity ni ke mo yin ti mr ayin o mi npe boya eni ko wole abi ko wole
1: la bebe nje le e le o pe ni gba ti en ba fe rin aje ka wo bi ile ise kan ba ti ile ise kan ba wa won ni ta ba fe gba le jo ile ise an lati je ki manager le
0: dada ni
1: manager le mo sugbon ta ba ko letter yo ni won ko won o le gbo sugbon gba ti mi o make official
0: se gba ti mo so
1: eh ha nje ko ya ba wa bi ko ye ki peter obi make official
0: e gbo ti mo so le kan ni mo lo ye ko make official ko na go so pe mo nbo bo mo so ke ko ro won e ja ra party to ba ko to ba ni o konko atarepo ni won awa ta je olulaja se ta ti le mu olulaja di oluworan ki there's problem
2: oda e ja sare lo taja ti nbe lori gbe yara le baba ti pada de eto si n tese waju e le nbe mu
1: e ku kale
3: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ lọ́wọ́jú àwọn ilé ìtura ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ yóò sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ gbádùn àwọn oúnjẹ aládìídò láti wá lọ́sẹ̀ tó mọ kú tọ́pọ̀ bẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ bùfẹ́ láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lọ́bì bá níbi tí ó ti máa jẹ gbádùn live band ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mẹ́wàá àṣálẹ̀ bákan náà ni àṣálẹ̀ karaoke tún wà ní gbogbo alalẹ̀ Sunday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mọ́kànlá àṣálẹ̀ bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀ kùbé ọgbà tí ẹ ti lè wẹ̀ bí ó mú wẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pẹ̀ ó tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírọ̀rùn márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin Kwara State Nigeria.
4: Ife mi
5: oko mi
4: se o ti fi ₦300 yen ranse si mommy fun itoju ara won
5: mo ti se be gege
4: ati ₦300 fun owo ile eko alabi
5: mo ti fi ranse
4: ati ₦100 fun owo moto yen nko
5: mo ti se iyen na
4: ah ah o ma ya kokan
5: be ni o ile ifowopamọ ti npf microfinance bank lo je ki sisan owo na ro mi lorun
4: gbadun awin owo to ya kokan ifowopamọ to daraju eto ifowopamọ lori ero aye araya bi asa ti o ni fowosoya ati ise sinsin awon bara ti o le gbẹkẹle te *7777# lati se account pẹlu ile ifowopamọ ti npf loni tabi ki o gba ohun elo lori ero app wa lori google play store tabi app store
5: bẹẹni tete yara lọ si ẹka npf eyikeyi to sunmọ julọ ki o si ni iriri eto ifowopamọ to rọrun
4: ile ifowopamọ ti npf lati mu ki igbesi

ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣèbéèrè ẹ̀yin ọ̀dọ́ wa ńlẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má baà fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fún ni aṣọ ìwọ̀ku ò tọ́sọ́mọlúàbí rárá ká ṣọ́ ni bárìn ká ṣọ́ ni bárẹ́ ní gbogbo ọjọ́ jìnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà tí wọ́n bá ń fà sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ

0: sorry to atupale ni ko so e kini ni kini to
1: 9366955
2: ni e ju o pe te yes ke ngale eh Nigeria yo lohun ko sa nu wa okunrin kan jo kan OPC ni o ni ngba ti awon ọmọ gan se ninu adugo awon wa lo report fa awon olopa e ko ta awon fe se bayi awon si mu we lo e je mo pe awon ngba ta awon debi ta awon gan se yi wa ngba ta awon gbeju agan si awon to ro dija awon olohun ni pe ki governor wa also ran di laarin gba won o koja laarin gba won o wa ko gbogbo awon e je mo pe ngba ta awon so ko awon ti report fa awon olopa olopa di line to won mu we kankan wa so du awon anything so yo lo 20 years lewon o ni mo ro lati Clifford jo wa ninu ewon ni ibi to re ko o wa wa mo report fo lopo awon mu we lo o ni won ja ri ko won mu we wa nton ja ti pe Nigeria ita ba so to olomo je ko je pe tan tin fo lati ma be peto
0: o da no ki WhatsApp number won ni apolopo awon eniyan ni won pale mo lati forilede sile won ni orilede to se bi pe awon oloselu won fela won jeun to won fo loke bi eye pelu owo awon ti won san owo ri taxpayer money won ni they receive treatment and abroad we see sending their children outside for education and masses continue ti awa si wa ninu ise ti awon agbekale ofin ti o nera won it is well pe olohun yo je koda iyen oloye fadepe abolarin lati eleko
3: I don't know what you're saying. Wọ́n kàn pé géèmù ni lady ti
0: Atọ̀dọ̀ yín ni o. Wọ́n ní ẹ̀kọ́ ètò àti Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Benue eré orí ìtàgé ni wọ́n ń ṣe. Wọ́n ní kí báńdíìtì jí aráàlú gbé tán, kí báńdíìtì pa aráàlú tán, kí ìjọba tàbí olóṣèlú tó ń wá ipò lọ máa kí aráàlú. Wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ wa ṣeré ni. Ẹ̀tàn gbáà ni pé iná ti stable.
3: Láàrin rẹ̀ dídí pé ọmọ mẹ̀kúnnù kan ò lè gúnkì àwa mẹ̀kúnnù táwa ń gbé wọn débi àwa ni ká mọ ọmọ tábà ṣe o ẹlẹ́ṣẹ̀ wọlé tán ọlọ́run ní jẹ́ kó gbà ṣe.
0: Ẹṣẹ́ Adépẹ́ wọ́n ní ìyàlú Omidan àti Mr. Ọláyinwájú wọ́n ní Mr. Ọláolúwa láti òṣèré wọ́n ní Jápá ṣì wà o ó ní that kò rọrùn bẹ́ẹ̀ yẹn mọ́ torí pé owó ẹ̀ ti gara. That it is not as easy financially as when the fuel was still around 200 naira and thereabout. Wọ́n ní lórí ọ̀rọ̀ tí Atiku sọ òótọ́ ni ṣùgbọ́n jẹ́ ká gbàgbé ẹni tó sọ ká gbọ́ ohun tó sọ.
1: Ọ̀rà ẹ ṣeun fún ìwòye ti yín náà. Hello.
3: Àbùfàtà Alaro látò gidi ni wọ́n já mi lẹ́ẹ̀kan ni. Ẹ dákun wọn nígbà tí gómìnà lù ú sọ bá wọn ò mọ̀ ìgbà tí wọ́n ń bọ̀. Àwọn tí wọ́n wá lè dá bàbá yìí lọ náà wọ́n ṣe mọ déédéé ìgbà tó kọjá. Wọ́n kàn ń fi ọpọlọ wa kàn fi ń ṣeré ni. Èyí tàtíkù sì ń sọ ìkan tó yẹ kó sọ náà nù ú tẹ́rí lásìkò yìí. A nídìí ìjọba tí ọmọ ṣàárọ̀ wà fún wa o. Ìjọba tí ó take action làwa nídìí o. Àmọ́ kẹ mọ wá kọ́ àárọ̀ wà fún wa tí ọmọ jẹ àwa. Kẹ mọ wá sọ àárọ̀ wà kan ọ̀rọ̀ dúndùn kan eléyìí ti kọjá bẹ́ẹ̀ o. Àwa mẹ̀kúnnù ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o. ma ja se mistake ni 2027
1: oda e se fun iwoye ti yin
0: won ni e ka re mi do ati pastor lai waju ati alejo wa won ni peter obi lati se abewo si ipinle miran lai bu gomina gbo kin se ohun to dara rara and this is not the first time ti o ma wu abeyen obi parades himself as the president in waiting won ni I want to disagree pelu alejo wa that the government of benue yeah pe irolon pa this is too harsh omoba olatunji kayode
4: ojo ti lo e ja ma lo le
5: for
4: taro to ni
5: for clarity ni wi pe ijoba awon nkan je ko to han ni lu ki won je ki iro ds la nla so you are difficult for anybody that is kwasori at work this to bawo she understand ka ni bi nkan ti won na tan na se na tan yo si ti tan ni amon la foju omo re peran o ni je fowo kan o o tun fowo re kan o ni je nje o o tun ni je ki ngbe mi ki ton po paran se se lo tan lo ton ni ki ni ba won yan leru lori pe na tan won lasiko se lo tu ti di se se po ti na bi so you last ti je kan mo pe iro nbe nle there's trust deficit so if you don't know go and know that I have peace see understand so ah ta je ni body
4: eja won lo ojo ti lo
5: awon yan wo pe ki bodo kada jazzy so
4: olorun je ko jazzy da eh e se go comrade sinablasi omo to so a mo ri yin balagbara lo e mo gba pe iwoye alejo wa ti mo ti eyin te lanfa lati da setu laro to ni o yato gidi ngbe o si iwoye ti awa to ku mejeje ti mo ti kan ni da mo de 8.7 fm olori wa jo yi wole lo ko ti mi e padi omi de tin de gbinu gbinu lori odan lagu mewa lori etu ta pe ni
0: e ba wa da si
4: yo da fu wa
0: omi de holayin ka ajani ajibade le mi nje o tu de lagu mewa ire o de ba na

0: alafẹsẹgba oyanibi dide ere bọọlu alafẹsẹgba ti honorable kọwi olododo under 23 youth soccer championship ti o waye ni papa sere gdss karumo wembley stadium akeribiata anfani nla wa re fun gbogbo ẹgbẹ agbábọọlu jákèjádò ìpínlẹ kwara láti wá tètè forúkọ ẹgbẹ agbábọọlu wọn sílẹ kí wọn lè kópa níbi ìdíde ere bọọlu alafẹsẹgba ti honorable kọwi olododo under 23 youth soccer championship monday september 7 2026 lẹ́tọ̀ forúkọsílẹ̀ ó bẹ̀rẹ̀ títí di sunday september 27 2026 lànfààní ìforúkọsílẹ̀ ó wà sópin ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹwa ọdún yìí ni soccer competition náà bẹ̀rẹ̀ ní pẹrẹu honorable kọ̀wé olódodo ọmọ amọ̀dẹ́mọ́já tọ́jẹ́ olùwápò ilé ìgbìmọ̀ asòfin federal house of representatives lẹ́kọ̀ọ́ ìdìbò ìlọrin eastern south lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ló sọ nígbàgbọ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà ẹ máa pe coach Sakabola Moro sórí nọ́mbà 08060143542 honorable kọ̀wé olódodo under 23 youth soccer championship gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìpínlẹ̀ kwara lọ́la àǹfààní àti kópa ńbẹ.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórìíra ìbàlẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún. Àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó o jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbàlẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gúnpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, iléeṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
4: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.

0: àmójúba imú gbogbo ọ̀nà mo kí n kú àmójúba ẹsẹ̀. Mo wá kí n wí pé ẹ kú àmì tí gbọ́ mi ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ gbé yẹ̀wò lẹ̀tọ̀ ètò lẹ́gbẹ́ yẹ̀wò òun náà ló gorí atẹ́gùn láti ìkànnì Diamond 88.7 FM tó wà ní New Yidi Road Ìlọrin. Gbogbo ọjọ́rùú Wednesday náà lẹ́ ó máa ní àǹfààní láti máa gbọ́ mi lórí ètò ẹgbẹ́ yẹ̀wò. Níbi tí mo ti máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn, gbáǹkọ́gbì ìròyìn, àwọn ìròyìn àgbọ́ṣe, àhín kàyéfì ìròyìn tó bá ti jáde ní àárín ọ̀sẹ̀. Bá a bá ti ń gbádé àkọlé ìròyìn ọ̀tán, láwọ̀ a máa túṣu ìròyìn ọ̀gàn dé ìsàlẹ̀ ìkòkò. Kò wá sí ìdí méjì tá a fi mú àwọn ìròyìn wá sí etí gbọ́ yín ju wípé kó lè sí yín nígbẹ́rẹ́ ìpàkọ́, kó lè ṣí wa létí, kó lè tọ́ wa sọ́nà pé ibi tí ẹnìkan ti jìn sí kòtò káwa náà kó mọ̀ bá a jìn sí kòtò. Àwọn ibi tí a lè rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ láti lè rí bùmú nínú àwọn omi ọgbọ́n yìí náà ni a ó ṣe máa fún yín ní àwọn ìròyìn yìí ní orí ètò ní gbogbo ọjọ́rùú. Ẹ má fọ̀jọ̀ pòjọ́, ẹ má fi ojo pòjọ́ tèmi, torí ọ̀tọ̀ lòjọ́, ọ̀tọ̀ lójọ́, ọ̀tọ̀ sí lòjọ́. Òjò lọmọ tó gbé olúbi kọ́rùn wá sí ilé ayé, òjò lomi wẹliwẹli tó ń rọ̀ látòkè, òjò lọmọ tó ń sáré kiri lọ́jọ́ Ògúnlé. Èmi ò wá kí n ṣòjò, mi ò ń ṣòjò, n ò sì ń ṣòjò. Ó kọ tèmi ni Honourable Ambassador ọmọ bíi Olúbùkọlá ọmọ borí owó, ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́, amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín. Èmi náà kọ́ o, àánú Ọlọ́run mo rí gbà. Ẹ kì mí délédélé, ẹ pè mí ní ọmọ ọwá, ọmọ ẹkùn, ọmọ àkàkàbù gba onírú, ọmọ òkú òrí kòtò sá, ọmọ ṣẹkúṣẹ kì í bogun lérù, ọmọ onílùú Ìjẹrò Èkìtì, Èkìtì kété. Mo fẹ́ kẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ fi ìdílé nǹkan, kẹ́ni tó gbọ́ sọ fún ẹni tí ò tí ì gbọ́, ẹ jẹ́ ọmọ pẹ̀tù ẹgbẹ́ ìyàwó ti gbéra sọ lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Kí wọ́n máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó ti jáde ní àárín ọ̀sẹ̀. Àwọn kan fẹ́ kí n sọ 25 million tí ògógó tọ́jú sí mi lọ́wọ́ di owó mọ́ṣáláṣí, ṣùgbọ́n mo ní rárá o, ìmáàmù ìlú Ìlàrò ló sọ bẹ́ẹ̀. Mo fẹ́ lọ fún ìsinmi díẹ̀ kí ara lè tù mí láti sin àwọn èèyàn Ọ̀ṣun dáadáa. Gómìnà Adeleke ló pabìyọ àbìdún ọ̀rọ̀. Kí ló ṣokùnfà ikú ọmọ ìyá mẹ́ta lọ́jọ́ kan náà Londo? Ẹ wá àpèrè kẹ fi tẹ̀dí. Ǹjẹ́ o mọ̀ pé àwọn èèyàn kan wà tí wọn kò ní ìlà ọwọ́? Ohun tó fà á rèé, ẹ̀fẹ̀yìntì bíi kàlẹ́ndà. Àwọn alága EFCC tẹ́lẹ̀ rí tí wọ́n ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kàn, máa kà wọ́n ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Joseph Adéníran, bàbá àgbàlagbà kan, ó jẹ́ ìbálé olú mílíìkì ọmọ-ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án. Ní báyìí, ó káwọ́ pọ̀nyìn rojọ́ nínú gbàgà. Òṣìṣẹ́ elétò ààbò tí ẹnìkan gbà síṣẹ́ láàrin ọ̀sẹ̀ méjì, ó pa ọ̀gá rẹ̀ onílùú Èkó. Kí ló fa làbárè tó fi pa ọ̀gá rẹ̀? Ẹ̀fẹ̀yìntì bíi kàlẹ́ndà. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ni wọ́n ti dájú ẹ̀wọ̀n fún nílẹ̀ Gẹ̀ẹ́sì. Níbi tó ti ń tòògbé, níbi tó ti ń wakọ̀, òun náà ló ti lọ kọlu ọkọ̀ míì tó sì rán ẹni náà lọ sí ọ̀run àpàpàǹdodo. Ọwọ́ ṣìkún àwọn agbófinró tẹ àwọn méjì kan tí wọ́n máa ń da aṣọ ẹlẹ́hàbojú láti fi pitú ọwọ́ wọn pẹ̀lú bí wọ́n ṣe ń ta àwọn ọmọ kéékèèké lólùlù ilẹ̀ yìí Àbújá. Wọ́n lu ọkùnrin kan pa ò lẹ́yìn ọ̀sẹ̀ péréte tó fẹ́ ṣe ìgbéyàwó nílùú Èkó. Gbajúgbajà orí ìtàkùn ayélujára, ẹni tó tún jẹ́ òṣèré sinimá àgbéléwò ni mí Ferrari, ó jáde láyé o, ló ku ọjọ́ díẹ̀ tí yóò ṣí ilé tuntun. ọkùnrin kan wọ́gi lé ìrìn àjò ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ sílùú Canada. Níbi ó ti ṣe ku wákàtí kan tó yẹ kí ọ̀rẹ́bìnrin yìí gbéra láti wọ ọkọ̀ bàálù ló bá wọ́gi lé tíkẹ́ẹ̀tì ọ̀rẹ́bìnrin rẹ̀ kí ló fa làbárè ẹfẹ̀yìntì bíi kàlẹ́ndà. Wọ́nyí náà ni àwọn kan bọ́ kí ìròyìn tó bá mi wọ́de ètò fún ti àárọ̀ tòní kí n mọ́ túṣu ìròyìn ọ̀ngọ̀dé ìsàlẹ̀ ìkòkò. Àwọn kan fẹ́ kí n sọ 25 million tí ògògó tọ́jú sọ́wọ́ mi di owó mọ́ṣáláṣí ṣùgbọ́n mo ní rárá o. Ìmáàmù ìlú Ìlàrò ló sọ bẹ́ẹ̀. Lásìkò ìsìnkú gbajúmọ̀ òṣèré tíátà Taiwo Azan tí ọ̀pọ̀ mọ̀ sí ògògó ní ìròyìn kan hàn síta o pé gbajúmọ̀ òṣèré náà gbé owó tabua kan tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù 5.25 náírà sí ìkáwọ́ ìmáàmù àgbà ìlú Ìlàrò Alhaji Tajudeen Adewumi. Ẹgbẹ́yẹ̀wò bá bàbá ìmáàmù náà sọ̀rọ̀, ó sì ṣe àlàyé pé gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin òun àti olóògbé ògògó ṣe jẹ́ ló jẹ́ kó fi owó náà sí ìkáwọ́ òun àti wípé ilé bàbá rẹ̀ ló ní òun fẹ́ fi kọ́ o kí ọlọ́jọ́ tó dé. Ìmáàmù Adewumi ni lẹ́yìn àbẹ̀wò tí òun ṣe gbẹ̀yìn sí ògògó nígbà tó wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú ló sọ owó náà sí àṣùwọ̀n òun. Ìgbà tí mo délé ní ọjọ́ kejì ló pè mí pé òun fẹ́ gbé owó kan sí mi lọ́wọ́ o. Owó yẹn òun fẹ́ fi kọ́ ilé bàbá òun tó wà ní ọ̀ọ́kán ni bí ilé kẹrin sí wa pé ilé yẹn ti di ilẹ̀ òun dẹ̀ máa tún ilé náà kọ́. Ó ní ọjọ́ náà ló fi 175,000 náírà ránṣẹ́ sí òun nítorí pé ó ṣeéṣe kí òun ìrìn àjò lọ sí orílẹ̀-èdè India fún ìtọ́jú nígbà náà. Ó ní nígbà tó kú tán ló ń pín àwọn ẹbí rẹ̀ pé báwo làwọn yóò ṣe ṣe owó náà. Níbi ìpàdé náà tí wọ́n ṣe lọ́jọ́ keje lẹ́yìn ikú rẹ̀ ló ní àwọn ti dá a padà fún ẹbí rẹ̀ láti lè tẹ̀síwájú pẹ̀lú èròǹgbà tí ògògó ní lórí owó náà. Ìmáàmù àgbà ìlú Ìlàrò ló sọ bẹ́ẹ̀. Mo fẹ́ lọ fún ìsinmi díẹ̀ kí ara lè tù mí láti sin àwọn èèyàn Ọ̀ṣun dáadáa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ti tẹpọ̀ létí Ròkè Òkun fún ìsinmi lẹ́nu iṣẹ́ lẹ́yìn tó jáwé olúborí nínú ìdìbò sípò gómìnà fún sáà kejì. Eléyìí tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Àtẹ̀jáde tí agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Rasheed fi síta ṣe àlàyé pé gómìnà Adeleke ti gbéra láti ìlú Èkó lọ sí ilẹ̀ Yúróòpù fún ìsinmi. Bákan náà ni àtẹ̀jáde ọ̀hún tún sọ pé Adeleke yóò tún lọ fún àyẹ̀wò ìlera ara rẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì lásìkò ìsinmi náà. Adeleke sọ pé mo fẹ́ lọ fún ìsinmi díẹ̀ kí ara lè tù mí láti sin àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa. Kí ló ṣokùnfà ikú ọmọ ìyá mẹ́ta lọ́jọ́ kan náà l'Ondo? Nínú ìbànújẹ́ ni ẹbí kan wà báyìí onípínlẹ̀ Ondo lẹ́yìn tí ọmọ ìyá mẹ́ta pàdánù ẹ̀mí wọn lọ́jọ́ kan náà. Ẹkún sọ lẹ́yìn tí wọ́n rí òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú odò kékeré kan lẹ́yìn tí wọ́n ti ń wá àwọn ọmọ yìí káàkiri. Àgbọ́ wípé bàbá àwọn ọmọ náà Samuel Jonah ni wọ́n bá lọ sí oko kí wọ́n tó mórí lé ọ̀nà ilé láti oko. Nígbà tí bàbá wọn dé ilé tí kò rí wọn ló fi gbéta wípé nǹkan ti ṣe òun. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn ọmọ náà káàkiri kí wọ́n tó rí òkú wọn létí odò kan lọ́jọ́ Àbámẹ́ta òpin ọ̀sẹ̀ tó kọjá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣe àlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ohun tó ṣe okùnfà ikú àwọn ọmọ náà. Agbẹnusọ ọlọ́pàá Ondo DSP Àbáyọ̀mí Jimoh sọ pé àwọn ọmọ náà wà pẹ̀lú bàbá wọn nínú oko kí wọ́n tó máa lọ ilé. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá kò tíì lè sọ pàtó nǹkan tó ṣokùnfà ikú àwọn ọmọ ìyá mẹ́ta náà. Bàbá àwọn ọmọ náà ti gba òkú wọn láti sin wọn nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń tẹ̀síwájú ìwádìí rẹ̀ láti tú ìṣúdé ìsàlẹ̀ ìkòkò lórí ikú òjijì tó pa ojú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dé. Ǹjẹ́ o mọ̀ pé àwọn èèyàn kan wà tí wọn ò ní ìlà ọwọ́? Nígbà tí Auwa Jida Suleiman fẹ́ forúkọ sílẹ̀ fún ìdánwò jàǹbù ló kọ́kọ́ mọ̀ pé òun kò ní ìlà ọwọ́. Lásìkò náà ni ẹ̀rọ tó máa ń ka ìlà ọwọ́ sílẹ̀ kò rí ìlà ọwọ́ Auwa lọ́rọ̀ kan. Nǹkan tí wọ́n máa ń pè ní adamatogyphia ni Auwa ni, èyí tó túmọ̀ sí kí wọ́n bí èèyàn láì ní ìlà yálà lórí ìka ọwọ́, ẹsẹ̀, àtẹlẹwọ́ tàbí ní àtẹlẹsẹ̀. ọpọ ni kìí sábà sọ nípa ìlà ọwọ àmọ nǹkan tó ń kọ a wà lóminú ni ọwọ yìí o torí nǹkan tí ó ṣe aláìní rẹ ni à ń sọ nípa rẹ lára ìpèníjà tí a wà ń kojú ni pé ọpọ ni kò mọ pé ó ṣeéṣe kí wọn bí èèyàn kí ó sì má ní ìlà ìka ọwọ ọpọ èèyàn ló máa ń dà á sí ìbínú lẹyìn tí wọn bá rí i pé ẹrọ tí wọn máa fi ń tẹ ìka kò rí ìlà ìka ọwọ òun ó máa ń dàbí ẹni pé èmi ni mi ò fẹ́ tẹ ìka àmọ́ kì í ṣe ẹ̀bí mi ṣá o wọn kò tí ì rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn rí tẹ́lẹ̀ ni wọn máa ń yà mí sọ́tọ̀ lára àwọn èèyàn mi mo lè dá jókòó síbi tí wọn bá fi mí sí nígbà míì fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí nígbà míì àwọn tó ń ṣe ìdánwò tilẹ̀ máa bá ìdánwò lọ tí èmi sì máa wà lórí ìjókòó a ó wà ní ìdánwò jamb kan ti ẹ̀wà tóun kò láǹfààní láti kópa nínú rẹ̀ rárá àìní ìlà ìka ọwọ́ tàbí tẹsẹ̀ tí olóyìnbó ń pè ní adamatogyphia jẹ́ nǹkan tó lè ṣẹlẹ̀ sí ọwọ́ tàbí ẹsẹ̀ èèyàn tó jẹ́ nǹkan àmọ́ irú rẹ̀ kò wọ́pọ̀ rárá o nígbà tí wọ́n bá ti bí ọmọ ìkókó ló ti máa ní ìlà ìka ọwọ́ tàbí tẹsẹ̀ tó fi mọ́ àtẹlẹsẹ̀ láti ìgbà tí oyún bá ti wà ní oṣù mẹ́ta làwọn ìlà yìí ti máa ń wà ní ọwọ́ àti ẹsẹ̀ ìlà yìí ti máa ń wà níbẹ̀ dáadáa tí oyún bá ti di oṣù mẹ́fà àwọn alága efcc tẹ́lẹ̀ rí tí wọ́n ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kàn ọ̀pọ̀ èèyàn ló ti ń kọmi inú lórí àjọ efcc tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní nàìjíríà lẹ́yìn tí alága àjọ náà ọlá olúkóyèdè sọ pé ó lé ní 40 òṣìṣẹ́ àjọ náà tó ti gba ìdádúró lẹ́nu iṣẹ́ nítorí ìwà àjẹbánu lẹ́yìn tí olúkóyèdè sọ̀rọ̀ yìí níbi ètò tó fi ń sàmì ọdún mẹ́ta tó dé ipò alága efcc láwọn èèyàn bẹ̀rẹ̀ sí so èrò wọn lórí àjọ náà ọ̀pọ̀ èèyàn ló sọ pé tí ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ efcc tó ń gbógun ti ìwà àjẹbánu ní nàìjíríà kò bá mọ́ báwo ni wọ́n ṣe fẹ́ gbógun ti ìwà àjẹbánu láwùjọ ìdí nìyí tí ẹgbẹ́ ìyàwó fi ṣe àkójọpọ̀ àwọn alága efcc tẹ́lẹ̀ rí tí wọ́n ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kàn nígbà tí wọ́n wà ní ọ́fíìsì alága àjọ efcc tẹ́lẹ̀ rí abdulrasheed báwa ó di èrò àtìmọ́lé àjọ ọ̀sẹ̀lẹ̀múyẹ dss lọ́dún 2023 lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú kúmọkùmọ ṣíṣe ipòlò àti dídarí owó dúkìá ìjọba tí àjọ efcc gba ìbò mìíràn báwa ti ẹ̀kọ́ láti gba agbẹjọ́rò fúnra rẹ̀ nígbà náà bó tilẹ̀ jẹ́ wípé ó wà ní àtìmọ́lé àjọ dss yàtọ̀ sí pé ó kọ̀ láti gba agbẹjọ́rò tí yóò ṣojú rẹ̀ nílé ẹjọ́ alága efcc tẹ́lẹ̀rí náà tún kọ̀ láti dáhùn ìbéèrè táwọn ẹ̀ṣẹ́ elétò ààbò bí nígbà náà bákan náà ẹlòmíì tí wọ́n tún fi ẹ̀sùn kàn ni ibrahim magu alága àjọ efcc tẹ́lẹ̀rí ibrahim magu wọgàù lọ́dún 2020 lẹ́yìn táwọn agbófinró gbé tí ó di èrò àtìmọ́lé lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan magu ni ìwà ìgbọràn àti kùdìẹ̀kudiẹ nínú àkọọ́lẹ̀ efcc lórí àwọn dúkìá ìjọba tí àjọ náà gbà bákan náà ni wọ́n dá magu dúró lẹ́nu iṣẹ́ tí ìjọba sì gbé ìgbìmọ̀ olùwádìí kan dìde èyí tí adájọ́ fẹ̀yìntì ayọ̀ sàlámì jẹ́ alága rẹ̀ ẹlòmíì ta tún rí ni tí wọ́n fi ẹ̀sùn kàn ni ibrahim lamode alága efcc tẹ́lẹ̀ rí òun náà ni wípé owó kan tí ò dín ní $5 billion di àwátì lásìkò tó ń darí àjọ efcc ẹni ọdún 84 òun náà ni ó ti di èrò ọgbà ẹ̀wọ̀n báyìí o lórí ẹ̀sùn pé ó fi tìpátì kùkù lu mílíìkì ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án joseph adeniran òun ni wọ́n gbé wá sí ilé ẹjọ́ ìkẹjà lórí ẹ̀sùn pé ó já ìbálẹ̀ ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án agbèfọ́ba ó sọ fún ilé ẹjọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún tá a wà yìí ní ilé adeniran wọ́n fi ẹ̀sùn kàn wípé ọmọ yìí náà ni ẹ̀jẹ̀ ń ya lára rẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ fi tìpátì kùkù lu mílíìkì ọmọ yìí alájọgbé wọn òun ló ṣe àkíyèsí aṣọ ọmọ náà eléyìí tí ẹ̀jẹ̀ tí ó bá níbẹ̀ náà ni ó ti pe ọmọ yìí pé kí ló fa ẹ̀jẹ̀ tó wà ní aṣọ rẹ̀ tí ọmọ náà sì sọ wípé bàbá òun tó wà ní ọ̀dọ̀ rẹ̀ òun náà ló fi tìpátì kùkù tó fi lu mílíìkì òun eléyìí ló ṣokùnfà bí alájọgbé yìí bó ṣe fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí tó sì ṣokùnfà bí wọ́n ṣe kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sọ́wọ́ adéníran májísrèètì àgbà pàṣẹ pé kí adéníran ṣì lọ́ọ́ máa gbatẹ́gùn náà ni akolu ogba ewon kirikiri titi ti igbejo yo fi waye lori oro re. Oshise eleto abo kan eni ti won pe ni olode won mo pa oga re o mebe lo kafo ni agbegbe Victoria Highland nilu Eko. Abdul Latif o na ni olode yi o ti won si gba laarin ose meji ose akoko ni won gba Latif ninu osu kejo odun 2026 nigbati o fidi ojo kerin di ni ogun osu kejo logun oga re okafo lopo igba ko to di pe o fi akete ba pelu awon dukiya to je ti okafo gege bi iroyin se wi enikan to je alajogbe o na ni o ke si awon osise eleto abo to si ni o n gbo ariwo oga yi amo nigbati won yo de ile re won ori osise eleto abo yi ninu ile o amo nise ni won ba arabirin na ninu agbara eje leyin oreyin o na ni odi mo wi pe owo palaba okafo se yi ti won si ri pe o ko fonu meta ati owo egberun mewa naira 10000 naira to je ti oga re ko to di pe o fi akete ba lo si jalingo nipile taraba ni olu ilu re okafo o na ni odi mimo o ni pe ni bayi o ka wo pon yin rojo ni inu gbaga nigba si won bi lere pe ki lori lobe gan to fi wa ru owo o je ko di mimo yi pe o si nkan kan ti oga on yi se fun ohun o amo tori ohun ti ohun fe gba to ohun fe ko lo lakata re lo je ko n pa a omo ni tokoroko dokoroko to omo orile ide nigeria kan to nsise awako nile gesi o na lo di mimo o wipe nibi to tin to gbe ni di oko lo ti lo ko lu oko mi to sin ran awako na lo si orun apapandodo kola wole erukulu o na ni odi mo pe o n to gbe ni ojo isimi ojo keta dini ogun osu kejo odun ta wa yi o to si sokunfa bi o ti se lo kolu oko mi to fi oju ona ti e sile to si lo kolu oko mi o nibi to si wa lo kolu oko yi lo sunra eni to wa oko Volkswagen na Philip Dre lo si orun apapandodo fọran akale kamera to wa ninu oko erukulu lo se akale gbogbo bi isele yi bi o se sele o o wa di mimo pe fun opolopo wakati si odi ni meta le ni 53 hours o na ni arakunrin yi to fin wa oko lati fi ri owo tujo o odidi ojo meta lo tin wa oko yi lai simi eleyi lo sokunfa bo ti se to gbe ni di oko to fi lo ko lu oko mi eleyi to ran awako keji lo si orun apapandodo ni bayi won ti tari re si akolu ogba ewon ni le gesi owo sikun awon agbofinro olululẹ yi titi arabirin meji kan o ti won da e aboju ti won fi pitu owo won o awon eyan na ni Blessing ati Rose awon na ni won lowo ninu jiji awon omo kekeke gbe ati sita won awon omo kekeke yi ni won lo nji ni olululẹ yi o alukoro ileṣẹ ọlọpa SP Josephine Hade lo fi oju oro na lede o ninu fọran akale kan lọjọ Thursday o je ko di mo pe kristeni ni awon mejeji o amo won yo da aso ehabo oju ti won si se bi muslimi lati fi ji awon omo yi gbe ko to wa di pe owo palaba awon segi o won je ko di mo pe awon ma nta omo kokan ni 1.5 million naira bakan na lo di mo pe awon ji omo meji kan gbe o kawon ta awon omo mejeji ni 3 million naira ni bayi awon mejeji tin seju papopako bi bebi alafowo yi ninu gbaga nise ni ibanuje sode paro nilu Eko won lu arakunrin kan pa o ni oku ojo die ti yo se igbeyawo arakunrin kan ti won pe ni Basiti o na ni o se de o lati ilu Oyinbo lati wa se igbeyawo o di mo pe won fi esun kan wipo fi oko re gba oko mi ni Lagos Island nilu Eko lojo ru ojo keje osu kesan odun ta wa yi o awon si oro na soju won je ki odi mo pe nise ni o fi oko re gba okunrin kan o to fe fona ni agbegbe na diko pe ko duro ko se iranlowo fun okunrin yi amo nise ni o wa oko re to si fi akete ba o eleyi lo wa bi awon olugbe agbegbe na si awon ero na ninu o ti won si tele nibi ti won ti le oko re ti owo ti ba na ni won ti lu ni alubami ewa eleyi to da orisirisi ogbe si lara o to si daku lo gborogodan lẹyin oreyin ni o dagbere faye arigbami royin fi di amule wipe nise ni basiti mura fun igbeyawo re o eleyi to wa lalakale wipe yo waye ni idaji osu yi ko to di wipe isele na sele ti won si lu pa nilu Eko nise ni royin eleyi o mo nse ni niha hi o arakunrin kan lo bo sori itakun ayelujara o to si je ko di mo wipe ore nkan ti se igbeyawo lati odun merin seyin o je ko di mo pe leyin opolopo ajura iyawo yi fi inu soyin o ama iyawo yi wa bere bere kan lowo oko re wi pe bo ma ti bi omo yi tan oko yi gbodo ra moto tutun fun ohun nigba ti o bi omo yi won sise abe fun losu to koja won ni leyin ise abe yi o bi omo na ni ayo ati alafia leyin ojo keta lo wa bere oko eleyi to ni ki oko un ra fun ohun loko yi ba ni ohun ko ti ni owo lati fi ra oko fun o si be oni ko jo ko fun oni asiko die ko to di pe on yo ra oko na fun amo ni se ni arabirin so pe bi o ba ti ra oko yi fun ohun ohun ko ni toju omo na mo o gbe omo na sile ko mo toju re o ko fun loyan ko si da omo yi lohun o koda ko we fun omo na oko yi be titi pe ko jo ko wo gbogbo igba ta won fi n bere omo ko to di pe olorun da awon lohun amo nigba ti oko yi jade nule ki oko to de o ni arabirin yi o keru re kuro nle o si fi omo na sile leyin oreyin ni arakunrin wa omobirin yi lo o lo be pe ko jo ko mo fi omo yi sile nitori ara omo yi o ya ko sen to le toju omo na ko jo ko wa toju omo yi amo ni se ni omobirin so wi pe afigba ti oko yi to ba ra oko fun ohun lohun yo to wa toju omo leyin oreyin omobirin na pada sinu ile o amo leyin ojo perete ni omo tusun yi lo dagbere faye gbajugbajo ori itakun ayelujara kan eni to tun je oni sinima agbelewo ni mi ferrari o mo lodi mo pe o mo ki aye podigbo se o leyin ojo die ti yo si ile tutun ni mi ferrari ti oruko re nje oluwa kemisol eni ti oruko re nje oluwa kemisola o lo fi oju oro na lede lori itakun ayelujara o oluwa kemisola apesin o lo ko sibe o wi pe awon ti padanu idera ni mi ferrari woni ni bayi ni mi ferrari ti wo ka ile lo onikaluku si ti pada sinu ile nigba ti a wa se iwadi lori ohun to ran ni mi ferrari lo si orun apapandodo o di mo pe o se ise abe oyun oju fibroid surgery o na ni omobirin na se o amo won ni won si se ise abe yi fun o si ti pada sinu ile amo ni se losun ti o jimo o won je ko di mo pe ile re to se ko tan lo wa lalakale pe yo si laipe ojo ni sagamu ni pinla Eko okunrin kan wogile irin ajo orebirin re lo silu Canada ni o ku wakati kan to ye ki orebirin yi ko rin irin ajo lo si Canada o ni se ni omokunrin yi o di mo pe o ti ra ticket irin ajo fun ohun ati fun omobirin na to si di mo pe nise ni omobirin yi wa so fun pe iru ticket to ra ke ma seru eleyi lo ye ko ra o o ni se economy la won wa ra to n si tin danu wipe oko n ti lo odun marun ni ile okere to si wa fe rin irinajo ni bi oyin o sese foran akale video lori itakun ayelujara o je ohun isiju kawon eyan wa ri pe economy lo n wo eleyi lo bi omokunrin yi ninu o to si wogile irinajo na o pe ibi to ti ra ticket o si ni ko bo n wogile oju arabirin yi lo se ti oko balu lo si Canada awon iroyin to je konboki to ti jade ninu ose yi o na ni akasi eti igbo yin dere gere mode moge ipinpeju la la fila ba tun koja ipinpeju yo di omo bi ise o si nkan o tun di ojo jimo ta o tun mo pade lori eto egbe yewo ko wa si idi meji ta fe mu awon iroyin wa fun yin ju wipe ko le sin wa ni gbere ipako tori bi ti eni kan ba si jin si koto ka wa na ka mo ba jin si koto won ni agba to jin si koto o ku ara ayoku lo gbon ni o e mo je ka gbo ka pon tinu ka fi se awewa ka kan gbo lagbodanu lasan amo awon ibi ta ba ti wo pe o ye ka ti gun le igbese awon ebi ta wo pe o ye ka ti sunra ki e je ka gbe igbese lori re e se gan ni o gbogbo eyin olugbo eto egbe yewo fun ti oni ti se ojoru e je tun pade lojo jimo lori eto egbe yewo emi ti yin toto olubukola omo bori owo omo bi omo ologo tun rogolo to ma rogolo ti si di ojo ale omo kan soso bi population china ipade wa bi oyin o dabo
1: nipa gbekale iroyin ti ko leja ba kon ninu
2: iko eso alabo alajumo sise po lapa ila orun ariwa ti sasiro
1: eto ere idaraya
3: awon ti ronaldo nisin niyan awon ti lionel messi na nbebe
1: eto amuludo ti ko lelegbe
3: akiyin o
4: akiyin akiyin aluyin lagbenu
3: bariba
4: lorilede nigeria
1: melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm ore timotimo ti ko ni fin sile nigba kokan
5: ikani to jale jako to tan kari aye
6: gbogbo ani gboro ti mo ki lo nga bun
7: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
5: ayo ati idunu yin lo je wa logun
8: we are the people we make you happy we are SAPPY
5: pelu diamond fm igbadun ti o lopin ni
9: after working kiloku igbadun loku ta wa je
5: ani ninu ohun gbogbo aye ope tun yo
10: se olohun owo ju mi je
5: awon ti wa ye diamond fm ikani alayo ni wa
10: se olohun owo ju mi je
5: atun ni so to tun ile dodo

nǹkan tí ò bá tẹ̀yàn lọ́rùn èèyàn kì í ṣe dáńláàdì bó ṣe march kò tẹ́ èmi lọ́rùn gẹ́gẹ́ bí ẹnìkan mo sì nígbàgbọ́ pé wọ́n ò change ẹ̀ èmi ò ní dìbò mo ti sọ fún ẹ pé kò sí nǹkan tó já ti party nàìjíríà mọ èmi ń ketí mo mú ṣe fún ẹ reference point mi pdp ló wà gbogbo rífàsì ìdìbò fún jagaba ó sì wọlé ẹ ibi tí ó bá tẹ́ mi lọ́rùn tìlú mi náà ó rí ti wá ṣe lọ́nà lọ ibẹ̀ láà lọ.

0: wọ́n tún ti sẹ̀.
1: ẹlọ́jọ́júmọ́ ọlọ́wọ́n bá o mo fi gbogbo ayé mi fún o ìyáyẹ lẹ́dùn máa yọ ọlọ́wọ́n bá ti mi.
0: kí n mo wí mo ló ti sẹ̀.
1: àṣẹ́kọ̀ pàṣẹkọ̀ màmá ọlọ́wọ́n bá.
0: yẹ́sìkẹ́ wọ́sìkẹ́ yẹ́ wò.
1: ọlọ́run ní àdúgbò.
0: ẹ̀kúlẹ̀.
1: ìwọ ni màá sí.
0: onílé yẹ ká sàn.
1: ìdá tó bá lọ́lọ́run bá lẹ́yìn.
0: ní ṣọ́ọ̀bù yìí ẹ mọ̀ ká sàn.
1: mo lọ́lọ́run ọba lẹ́yìn ọkàn mi balẹ̀ arábá.
0: ọ̀gá fọ́gà àti télọ̀.
1: inú mi ṣe ń dùn ni mo ṣe.
0: ìyá onírúurú ẹlẹ́fọ̀ọ́ ìyá aláta.
1: ọlọ́run ní àdúgbò ìwọ ni màá sí.
0: ọ̀gá onímọ̀rúwẹ̀ ẹ mọ̀ ká sàn.
2: bàjẹ́ ní tẹ ìfòyà ò sí fọmọ bọ́lá ọmọ lọ́lọ́run lẹ́yìn ni.
0: wàláì. agbójúlọ́nà wọn ní kì í jogún òfò láéláé.
1: tí ó bá lọ́lọ́run bá orin yẹn sáyé nù ó sọ gbọ́ngbọ́n nǹkan nu. ìwọ tó bá lọ́lọ́run bá o tó gbà lótìtọ́ tó gbà lódodo o máa rìn
0: máa. ọgá ọlọ́kadà yẹ ká sánsẹ̀.
1: ṣé ìyàn níwájú ẹlẹ́gúsí àníjì rán ẹlẹ́gúsí kankan wọn gbọdọ̀ yìí láta.
0: ẹ̀yin tí a ní táwọ́ ọ̀sàlẹ̀ táwọ́ òkè ẹ ká sàn.
2: ìfòyà ò sí fọmọ bọ̀lá ọmọ.
0: ẹ̀yin tí a ní unity ẹ ká sàn. lọ sí edivision ẹ ká sàn. lọ sí challenge lọ post office muritala maraba.

bọ̀ tó rí àtẹ̀jíṣẹ́ gbà o láti ọ̀dọ̀ ìyá àfin Bùnmi Balógun Òjò ìyá àfin Bùnmi Balógun Òjò tí wọ́n gbé ní agbègbè Tanke nílùú Ìlọrin bí wọ́n ní kí n jọ̀ ọ́ o kí n máa bá wọn kí àwọn ọ̀rẹ́ àwọn pàtàkì pátákí ìyẹn ìyá àfin Jacob Sade àti ìyá àfin Funke Fọlọ́run Ṣọlá wọ́n ní òní gangan lọ́jọ́ ìbí àwọn méjèèjì Bọ́lọ́run ti tónú ìyá àfin Jacob Sade àti ìyá àfin Funke Fọlọ́run Ṣọlá bẹ́ẹ̀ bá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ òní ti ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 tó ṣe ọjọ́ ìbí yín gangan ọ̀rọ̀ ìkíni yìí ó wá láti ọ̀dọ̀ ọ̀rẹ́ yín o ìmùlẹ̀ yín pàdé yín ìyá àfin Bùnmi Balógun Òjò tí wọ́n ń gbé ní agbègbè Tanke wọ́n ní kí n gbàdúrà fún yín o kí lè kú wọ́n ní aṣọ ọdúnmọ́dún báyìí làwọ̀ aṣọ ọdúnmọ́dún aṣọ rò-mòrò láwọ̀ ọlọ́run o ẹ sáà mọ sàmí wọ́n ti gbé wá nù bọ́dún bá ti yípo báyìí gbèrègún a sì mú àwọ̀ tuntun wálé ayé ni lọ́tùn-lọ́tùn báyìí lọ́jọ́ yọ lọ́tùn-lọ́tùn báyìí ló rún ràn ẹ mọ̀ yọ bí ọjọ́ ni ẹ ní tán lágbára ọlọ́run ìyá àfin Bùnmi Balógun Òjò wọ́n ní ọ̀la gangan tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù tá a wà nínú rẹ̀ ní ọjọ́ ìbí tàwọn náà kínní ọ̀hún mọ̀ ṣe pẹ̀ kí rẹ̀ kì í pọ̀ gan àwọn ọ̀rẹ́ yín ṣe bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ní ọ̀ndì náà bẹ́ẹ̀dẹ̀ tí yín gangan forí sunday 10 bó lẹ tí àrìn tẹ́ fi pàdé nílé ayé nọ́mbà yín ò jìnà síra wọn ago náà fún ó mo mọ̀ rí àtẹ̀jíṣẹ́ o láti ọ̀dọ̀ ìyá àfin Joy Adékúnlé láti agbègbè òṣèré wọ́n rán mi sí ọkọ̀ wọn o wọ́n ní kí n máa bá wọn kí ọkọ̀ àwọn adé orí àwọn olólùfẹ́ àwọn iyọ̀ àwọn adùn ayé àwọn ṣúgà ayé àwọn kìtù nínà the only sugar in her tea the only butter on his bread the only cockroach in her cupboard the only kitoni lori ebo ibo te gbe wanu yes ke

bọ̀ padà o bó tí ń lọ làwa náà tẹ̀lé lọ́kọ̀ kejèèjì ó ń gbóná fẹ̀lẹ̀fẹ̀lẹ̀ bí àmàlà tó jiná gangan skibọ̀rọ̀ bọ̀ skibọ̀ skibọ̀rọ̀ bọ̀ skibọ̀ ṣe bàdẹ̀.

àwọn iṣẹ́ ìpápàpá bí ètò yóò ṣe wáyé lọ́sàn-án ènìyàn ọjọ́ ti lọ ìkíni yẹn pọ̀ gan mo sì gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹ̀ mo rí àwọn káàdì kíni kan tó balẹ̀ kà sórí tábìlì mi ń bí ìkíni wá láti ọ̀dọ̀ Raladex Global Services Limited ó ní kí n máa bá wọn kí special apostle Bọ́lá Lawal tí wọ́n jẹ́ leader in charge tuntun agbára.

0: pẹ̀lú ìdá ẹjẹ́ yín lu ìpadà mọ́mọ́ yẹ́sìkẹ́. Ta ni ń bẹ lójú làyẹ́ ká sọ o? Hello? Yẹ́sìkẹ́ ká sọ. O kọ yí, o kọ yí, o yẹ ìta kankan kan.
1: O kọ mi ni Esther.
0: Láti?
1: Láti òkè òyì.
0: Kí lẹ fẹ́ gangan gan?
1: O fẹ́ jẹ́ kẹ máa mi kí Sarah.
0: O yẹ ẹ̀mọ́ kí, ẹ̀mọ́ kí Sarah, ẹ̀mọ́ kí, o náà ń gbọ́.
1: O ní ni ọjọ́ mi rẹ̀.
0: Ẹ̀hẹ́.
1: O fẹ́ jẹ́ kẹ máa mi
0: okay, okay, okay. Oya yin na e ko, kin kin yin leyin ka jo ko. Oya.
1: Happy birthday to you.
0: Gbegbeti. Okay. Tani tun be nbe lo e ka so o.
2: Allah
0: be afun. Allah be afun yin na Salama Godwin. Yes ke. Yes, keke. Yes, ke.
2: Hey,
0: Olonni. Olonni.
2: Aye fele ye sa.
0: Eh.
2: Se new album ni abi bawo ni.
0: Eh. Baba Godwin.
2: Eh.
0: Iro te ba gbo tun gba extra.
2: Eh.
0: Eh, inu e lo wa. E lo menu e.
2: Okay,
0: no, hello, hello, menu.
2: Hello,
0: hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, Josianes Movement Church number 2. Won ye ku orire sa. Fun eyan sipo yin o. Gege bi leader titun fun ijo na.
3: Ijo ti ya o ti ya o ti ya se. Ijo ti ya o
0: ni. Eyin na mo pe. Bebe ati yin ba ti jo se pe ki re ki ara wa. No time to check time. Aye wada. Bi ba tin ju bayi. Alojo to kipo bi sale je lo fun ni. E ma mu mara bi goli. Kò sáyè fún ìdìrìn ìrọ̀tí ìrọ̀tí lórí ètò ọlọ́mọ bá ti ajẹ́ tí a níta wọn níta tí ọ̀dá sí wa ń gbá. Ẹjẹ́ ìfẹ́rẹ́ jẹ́ṣẹ́ yìí o. Àkókò yẹn sáré gan tá ń fowó yí aago iná. Mo tún rí káàdì kínigbà láti ọ̀dọ̀ Yáàfin Títí Láyọ̀ Arówó Safẹ́. Only came about one key special up was Bolalawa, leader in charge. T. Josiah and S. Movement Church number 2. Only po, Tio Lonya, you see. Only egg berry, egg bacon, do do, like barrel long. Along your buying beer, we do you. Lashay, do marry. And then Jolema, come on, love with a hurry. What are they worried about? You call where? Peto, you should not lose any. Mori ate jise gba lati odo Titi Layo Lawa. Oni ma ba won ki special apostle Bola Lawa. Leader in charge. Fun Josia Ness Movement Church number 2. Oni ipo titun t'Olorun gbele yin lowo yin won ni el shiashi ori e lagbara Olorun. Eba. Yes ke. Ma wo we. Omo nilu yi. Ẹjẹ́ máa lọ lé wẹ́rẹ́dìwẹ́rẹ́ lọ́sàn yìí. Báwọn ìkíni ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni mo ṣe jẹ gbogbo iṣẹ́ ẹ̀yìn. Lórí gbogbo ayé àwọn ọlọ́jọ́ ìbí wọ̀nyí, Olúwa gba ọpẹ́ wa. Ẹ má wọ́rì, wọn ò gbágun àdúrà mi dání ni wọn ò bá máa lulẹ̀ yín lórí lọ́yọ̀ kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n ẹ má wọ́rì o, ọ̀rọ̀ ti jáde àṣẹ ti ra mú gògògóńgò. Ṣé yẹn náà tó yín? Ẹjẹ́ fi gbogbo ètò tó kù di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ẹ mọ́ gbàgbé wípé ayọ̀ Ọlọ́run ọmọ bàbá tísà òun ni mò ń delé fún lórí ètò yìí. A tún pàdé lọ́jọ́ Jímọ̀ lórí ètò tá a pè ní Gbẹ́dú Extra. Yọ́n lẹ̀ tikẹ̀ gan, èmi àti yín ni. Àjọ̀mọ̀ fàjá. Ẹ gbọ́ kí n mọ wí, àjọ̀mọ̀ fàjá. lọjọ ojimọ lori eto ta pe ni gbedu extra ayo olọmọ baba tisa ori ewe to ogun yi wa so layo atalafia sagbara olọhun olọhun lo keiba agbo ki atuso layo atalafia aha fun aturi kele nbe tu ogun ba mo tun je losan yo lodumori o se o be ni mo ndupe pataki lowo alase apase kan ni ta wa yi baba dada to wa lori ofe nla yi baba mo mo lore sa de lori gbogbo loga ni kan ni yi Olorin wojo ye wole lo ko temi Mr. Ganuzi Ganuzi no bi atenu no bi poison wa lie oyo yoju ara je lo e je nfi yin le pelu orin yi ko be ke je gbadun e to ba ni e ma fi sonu ajija Olorin wojo ye wole mo gbe body tan yan love you o do jo mejo

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: Love. I'm obsessed and I don't even feel guilty about it.
2: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
3: The time is 3 o'clock.
4: Ago meta ti lu.
5: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is Newsflash.

ọlọ́run tó wà ló dé padà náà nìyẹn. Ohun tí mò ń bọ̀bọ̀ tá ń bára wá sọ bí ọ̀rọ̀ ìmọ̀ràn tá ń fúnra wa nì yẹn bí omi òye omi ọgbọ́n omi ìmọ̀. Yes, ke. Ẹ ti mọ̀ pẹ́ ẹ̀bìtì mi máa ń dún lórí ètò àdílé bá rìnrìn àkúrẹ́ àkùyá ibi. Iná ò ní jó lórí igú àbàtò nísàlísà ń gẹ̀rẹ̀. A fi lásàkọ́mọ lọ́rùn bí àgbọ́dẹ yín rèé mo dé. Báwo bá ti gbá kọ́bọ́ mi tá ò tí bẹ́ẹ̀ pọ̀ kàn wá yí tìkẹ̀tìkẹ̀ mọ́ gbà kọ́ lẹ́nu ni. Yes, ke. Ó ń jó oníkakùnkùn mọ́ kanú ni mo fi bọ́ sọ tọ̀rọ̀ lónìí. Ọmọ pé ìsìnká tó lọ rèé bògì àná pé tèmọ́ ẹ wí fèsì ká kó má padà sójú ògì. Kò sóhun tẹ́ sí káwọ́ fògì àná se. Torí pé ìsìnká ń bọ́kú sójú ògì wọ́n yọ dànù ni wọ́n wòbí tuntun sí lọ́wọ́ tá a wà yìí. Wọ́n tó mú wọ́n tún sí ògì tó gbáwó sé ni. Ó ó ọ̀pọ̀ àmì tì. Ẹbí rẹ̀ ní sọ́dọ̀nà ẹnsáklopẹ́díà fáwọn pèrè sọ̀rọ̀ tí ò ní gbéraga. Yes, ka. Wọ́n dá báwo gbó ọdẹ dágbóró ọ̀wà òjòwò dàgbóró dàgbóró sí àsíà. Ìtí mò ń bá sọ náà ni pé ìrísí rẹ gan ni wọ́n fi ń wo nǹkan míì tó orí wọn fi ń fi ń lọ. Sori pé wọ́n pè Action Speak Louder Than Voice. Láì tí ì sọ̀rọ̀ àrí ìrísí rẹ ti júwe eré ẹ̀yẹ̀ gan tó jẹ́ láwùjọ. O ti gbọ́ ní tó wọ̀ pé mo ṣe ń wo lágbájá èèyàn náà ni ó jẹ́ o. Ó lẹ̀ ti gbọ́ ní tó wọ̀ pé lágbájá bí mo ṣe ń wo gbájú ẹ̀ ló máa jẹ́ eléyìí lè jẹ́ èèyàn lọ́wọ́. Àwọn kan tó ń ṣe ìjọ jẹ́mọ̀ pé ìmúrasí rẹ àbí ìrísí rẹ. Òun náà lọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń sọ fún ẹ pé àwọn pẹ́ wọ́n ti mọ̀rọ̀ èèyàn tó ń ṣe ni. Ìtajọ dá sírọ̀lẹ́ tò ní nǹkan kékeré náà ni. Nǹkan tí ó gbàsìkò lájọ dá sírọ̀lẹ́ tò ní. Lórí ètò tá a pè ní àdílé bá rí ara ẹ̀ kúrẹ́ àkùyá ibi. Moses mo kí ọ o mo kí ọ kí ọ dáadáa Moses àwọn èèyàn tí a lè ṣe eré anu. Elébọ̀ jẹ́. Díẹ̀ mú mi dáadáa bàbá Mahosa. Michael Abẹ́rọ́lá iwájú nu Mahosa díẹ̀ mú ti wá nù. Ẹ bá ń tẹ̀tọ́jú gbogbo àwọn bàbá wa tí wọ́n wà lẹ́nu òlóró lọ́hùn. Bàbá dáadáa ni bàbá ògún ẹ bá ń kí ẹ dáadáa àwọn bàbá aríà kò ní bàjẹ́. Gbogbo lọ́gàlọ́gà bá kí bàbá wa náà lẹ́ka ti Makati lọ́hùn. Special apples to Oye Depo Bàbá dára mo kí yín. Ẹyin tẹ wà lẹ́ka program ní ẹ̀ka ìbò láṣẹ olórí ilé ìwòwe mo kí o mo lójú ọjọ́. Sọ mi kúùlù àbí kò kúùlù. Ó gbọ́dọ̀ máa kúùlù ojú ọjọ́ gan ó kúùlù. Máa kí Táíwò. Engineering kọ́mbẹ̀ ògùn òkun kọ́bétí méje lògùn lẹ̀ Yorùbá. Àti ẹ̀mọ́rọ́ ògùn tó ń se òun kàn jẹ́ ògùn ni. Méje lògùn lẹ̀ Yorùbá. Méje lògùn. Àmọ́rọ́ ògùn tó ń se o Ọlọ́run sàánú mi o. Eléyìí tí ń gba kẹ̀ẹ́ wà eléyìí tí ń gba kẹ̀ẹ́ wà méje lògùn. Ìtàjọ dá sírọ̀lẹ́ tòní kí tó lọ́dọ̀ àlejò mi. Owó ìkánbẹ́ tá a máa ń palẹ̀ Yorùbá ẹ̀ parí ẹ̀. Owó yìí simple rọ̀ gan. Ṣùgbọ́n ọlọ́pọ̀ rọ̀ gan kọ́ mo ṣe mo wá mo fẹ́ ká síra wa létí inú síra wa létí òye ni. Mo fẹ́ ká lágbọ̀ọ́yé ká tún gbọ́ ká tún dára wa lẹ́kọ̀ọ́ léde Yorùbá. Bàbá tí wọ́n pè láti Lájọ́rìn bàbá Godwin wọ́n sọ pé ọ̀pẹ́ ìbètì lọ́rin ṣèwé jáde ṣé planet kọ́ lè wọ́n wà ní ṣé ayé ibòmí ni wọ́n ti wọ́n ya Jupiter kọ́ mo ti wá ẹ̀tì náà mo ti wá o. Ṣé bó o ti mọ ẹ parí ẹ̀ ṣé bó o ti mọ nǹkan kan bẹ tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ṣé bó o ti mọ ni Yorùbá máa ń pa ṣé bó o ti mọ kí ni ìparí òwe hun. Yọ wá ẹjẹ́ ń gba pa àbí wọlé ẹ̀ tí ìgbọ́n kankan ẹ̀ gbọ́ púpọ̀ lónìí lórí ètò tá a pè ní àdélébárí. Adana kore akoya ibe.

0: Shalom Films and Outreach Ministry, a.k.a. Omoja, presents courses on Christian films production, script writing, directing, acting, Christian choreography, and lots more. Shalom Prayer Warriors are always there for your spiritual upliftment, deliverance, prayers, and expositions. We also have Shalom Counseling Time, running Mondays to Thursdays, 10 a.m. to 4 p.m. And for all your traveling and tourism needs to migrate, work, or study in UK, United States, Canada, the UAE, Germany, Malaysia, and Australia, you can contact us at number 211 Mandate 3 Shopping Complex, opposite Muslim Prayer Ground, along New Yidi Road, Ilorin, Kwara State. Or call the director, Prophetess Joke Popola, on 0803-404-6624. Shalom Film and Outreach Ministries, your global solution providers.
1: Pẹ̀lú wa ọmọ ni ni Oluwa ọmọ inú sì ni ere rẹ̀ bí ọfà ti ri lọ́wọ́ alágbára gan ọlọ́mọrí lọ́wọ́ òbí ìdá ọmọ olè mú yanyan jagun èrè jẹ́ fúnni lọ́jọ́ alẹ́ àti lẹ́yìn wá ọ̀la nílé ẹ̀kọ́ Emmanuel Baptist Nostrum Primary School ṣe ń kéde àyè ìgbaniwọlé sí ìpele CRE nursery àti primary classes sí wọn àwọn yàrá ìkàwé rẹ̀ bíi ìtìlẹ̀ òkèrè nínú àyíká tí mú ìkọ́ni wolùkọ́ tí tún mẹ́kọ̀ọ́ wọrí fáwọn ọmọ dédé ni àkóónú ẹ̀kọ́ni curriculum wọn ṣe pẹ̀lú tìlú ọba tó ń ta àwọn èròjà ìkọ́mọlẹ́kọ̀ọ́ ní rọrùn computer laboratory wọn kún fọfọ bẹ́ẹ̀ ni library wọn ò ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ń bẹ fáwọn ọmọ bẹ́ẹ̀ lóníruurú school clubs ibẹ̀ tí gbọ́ ọmọ lára dìdọ́jọ́ ọ̀la pẹ̀lú pábánbárì ní tàwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lọ́kàn àwọn awọ́kọ̀ tó rí wọn pé ní ń bẹ nídi àwọn ọkọ̀ tí ń kọ́ àwọn ọmọ lọ́bọ̀ gbogbo ẹ̀ lówó péréte Emmanuel Baptist Nostrum Primary School ń bẹ ní Sabuke ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081-5757-4423 tàbí 081-3537-5933 ẹ̀yin òbí àti alágbàtọ́ tó mọ rírì ẹ̀kọ́ tó kójú òṣùwọ̀n fáwọn ọmọ ṣe rántí ohun tí wíwèé orí kejìdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún wí ọkàn olóye ni ìgbà ìmọ̀ etí ọlọ́gbọ́n ní ṣe àwárí rẹ̀ Emmanuel Olúwa ń bẹ pẹ̀lú

0: ọ̀rọ̀ àpẹ ọlọ́wà bẹ wà lọ́pẹ́ wà náà ni ó dẹ́ ẹgbà.
1: Abẹ́ òkúta mi ti mọ́ sí ẹ̀wà nílùú.
0: Irú ẹ̀wà wo ẹ̀wà tó mẹ́lẹ̀ Yorùbá pé bíi 26-27.
1: Ẹ̀wà gẹ́gẹ́ wà nílé ìfẹ́ gan-an
0: ọ̀sẹ̀
1: múrúkọ.
0: Ẹ̀fẹ̀ wà lè fẹ́ ẹ̀ lẹ́ẹ̀ bá ọ̀rọ̀ lè fẹ́. Ẹ̀wà tí bẹ ilẹ̀ Yorùbá lẹ ti ń pè mí ẹ̀wà tí ó wà nílẹ̀ Yorùbá pé 26-27 tí mo lè kà fún yín àyè ni ò ní gbà mí lórí ètò yìí. Ẹ̀wà wo ń bẹ̀ ẹ̀wà pọ̀ nílẹ̀ Yorùbá oríṣiríṣi ẹ̀wà ló wà. Ẹ̀wà tẹ́tí gbé tó ń so àásọ ká tó kú lórí ètò. Ngbà wa ní ẹ̀wà ẹ̀wà pọ̀ nílẹ̀ Yorùbá oríṣi ẹ̀wà mẹ́rin mo fẹ́ ẹ̀wà pọ̀ ẹ̀wà pọ̀ lẹ̀ ọjọ́ kan á tiẹ̀ mú bèrè yẹn wá àwọn obìnrin àwọn títí ẹ̀ wọ́n ń ta ẹ̀wà gan ká tiẹ̀ dárúkọ ẹ̀wà tán bá mọ̀ kákan dárúkọ ẹ̀wà bíi mélòó tán bá mọ̀ àásọ ọjọ́ kan á wá ààyè fún ó ka oríṣiríṣi ẹ̀wà tó wà fún yín ó lọ bíi 26-27 nílẹ̀ Yorùbá ẹ̀wà oríṣiríṣi ni o tí ò jọra wọn kì í ṣe irú ẹ̀wà funfun ẹ̀wà pupa nìkan tẹ́ ẹ máa ń sọ ẹ̀wà oríṣiríṣi o ẹ jẹ́ ìwọ̀n àmì iná ẹ̀lú ọkọ̀ ayúlẹ̀ tó pẹ́ o. Wọn ò sí ilé. Ami Sayode láti Lọ́sọ̀gbọ̀.
1: Àdúgbò ní ìṣẹ̀lẹ̀
0: kan. Kí ni wọ́n pè ní ẹ̀lú ẹ parí òwe ẹ̀tẹ̀ tí ì parí òwe gan? Ṣé bó o ti mọ?
1: Àdúgbò ní
0: ìṣẹ̀lẹ̀ kan. Ṣé bó o ti mọ?
1: Ẹlẹ́wà Sàpọ̀.
0: Kí ni wọ́n pè ní Sàpọ̀ nílẹ̀ Yorùbá?
1: Àdúgbò.
0: Yàtọ̀ fún àdúgbò kí ni wọ́n pè ní Sàpọ̀?
1: Sàpọ̀ àdúgbò ni.
0: Yàtọ̀ fún Sàpọ̀ àdúgbò kí ni wọ́n pè ní Sàpọ̀?
1: Ètò ń yí wa náà ni.
0: Ọ̀dà ẹ farabalẹ̀ ẹ máa gbé tòní so wọ́n sọ gbogbo ẹ̀ fún yín bó ṣe jẹ́ lónìí bí kú bí sùn ṣe kú bọ́bẹ̀ sí ìbú bó ṣe dun jíjẹ bó ṣe dénú odó tó wá di yán jẹ́ òun ẹnìkan sí kí lọ́ọ̀dà àlejò mi torí àkókò. Ẹ̀lú ẹ̀wà ńbẹ́ àbẹ́ ti kúrò ẹ̀wà ńbẹ́ ẹ̀wù kọ yín o.
1: Sàpọ̀ lóore.
0: Èwo ni jẹ́ sàpọ̀ lóore àní kí ló kọ yín? Ẹ̀lú látọ̀dọ̀ yín ni o kì í ṣe látọ̀dọ̀ mi o. Ẹ tí ìdákọ yín ìbéèrè mi gan ẹ̀ tí ẹ̀ tí ìdá ìbéèrè mi ọ̀tọ̀ ni tẹ́yìn náà tún gbé wọlé. Ó dá ẹjẹ́ ń ṣe báyìí kí n lọ sọ́dọ̀ àlejò mi lórí ètò fún tìrọ̀lẹ́ ètò ní. Tá lálejò mi àlejò tẹ́ ti mọ̀ bí ẹni mo owó náà lálejò mi lórí ètò yìí o ètò tá a pè ní àlelíbárí àrùn kórí àkóyá bí. Bàbá ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ ṣe olótú a kí gbogbo ara lé lọ́kùnrin àti lóbìnrin.
0: Adúpẹ́
2: ẹ kúṣẹ́ òní o.
0: Ọlọ́run ní sí.
2: Ẹ sì kó àtàwọn ẹyin náà kú ètò. Orúkọ mi ni Olúwa Tóyàn Lábòdè Púpọ̀ Ọlá láti Diamond Amusement Park nílọrin.
0: Láti Diamond Amusement Park nílọrin bàbá àwọn ètò wo ni lọ lọ́wọ́ níbẹ̀ báyìí ẹ jájọ gbọ̀.
2: Ètò tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni àkọ́kọ́ ibẹ̀ ni ètò swimming training tá à ń ṣe fún summer class tí ó parí.
0: Àwọn tó fẹ́ wẹ bí wọ́n ṣe ń wẹ̀wẹ́ odò.
2: Àwọn tó náfojúsùn láti jẹ́ ọmọ ogun orí omi fúlẹ̀ Nàìjíríà àbí ní orílẹ̀-èdè Bòmí. Àwọn tó náfojúsùn láti jẹ́ òmùwẹ̀ tó ń fẹ́ mọ̀ wẹ̀ báwọn tó ń wẹ̀ dò lọ́lọ́ ń wẹ̀ lólympic. Àtàwọn tó fẹ́ mọ̀ wẹ̀ fáǹfààní ara wọn. Mo ti sọ lọ́pọ̀ ọ̀gbà lórí ètò pé exercise swimming training like swimming péyàn mọ̀ wẹ̀ odò wẹ̀. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi wá pé òun ni exercise tó pé jù eré ìdárayá
0: tó dáa jù
2: tó pé jù.
0: Ní kẹ́yìn ọmọ bí wọ́n ṣe ń wẹ̀wẹ́ odò.
2: Kẹ́yìn ọmọ bí wọ́n ṣe ń wẹ̀wẹ́ odò.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ráwá sọ pé fún àwọn tí ò tí ì rẹ́gísítà ọmọ wọn àsìkò sì wà ìwọ̀nba kékeré tó kù yìí náà ẹ sì lè wá rẹ́gísítà àwọn ọmọ yín lọ Diamond Amusement Park nílọrin. Tẹ́ ẹ bá sì lè kó wọn wá fún registration ẹ máa kó wọn wá fún swimming ní every weekend ojoojúmọ́ ni Diamond Park ń ṣí ṣùgbọ́n kò sígbà tẹ́ ẹ wá pé ẹ fẹ́ jẹ́ káwọn ìwà mọ̀ bọ́ sí wẹ̀wẹ́ odò tá a rẹ́dì fún wọn. Ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì torí bẹ́ẹ̀ ni pé a ti ń fọrin rẹ̀ tipẹ́ lórí ètò pé skul ò ní pẹ́ wọlé ilé ẹ̀kọ́ ní pẹ́ wọlé
0: padà bẹ́ẹ̀ ni wọn ò ní pẹ́ o
2: inú oṣù náà ni inú oṣù náà sì wọlé ẹ̀yin tẹ́ ti kọ́ àwọn ọmọ yín jáde tẹ́ ti bá àwọn ọmọ yín ṣeré tẹ́ ti bá àwọn ẹ̀yin tí múnú wọn dùn ẹ jẹ́ ẹdùn àwọn ẹ̀ nínú lásìkò olùdé báyìí káwọn náà lè dùn inú tí skul bá wọlé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní resort náà gbé wá lé nígbà tí last time tí ò dùn mọ́ bí nínú. Ẹ jẹ́ ká dùn wọ́n nínú ká lè sọ fún wa bí wọ́n ṣe ṣe ń last time o kò tẹ́ wa lọ́rùn tó o ọtún lè gbìyànjú díẹ̀ sí.
0: Yorùbá yìí lọ.
2: Bẹ́ẹ̀ ni sà Yorùbá sọ pé ẹ mọ̀ bínú wẹ̀wà kò wẹ̀ wọ́n ní kuṣẹ́ ní móríyá. Ẹ jẹ́ kí inú àwọn ọmọ yìí dùn sódà yín náà lè béèrè nǹkan tẹ́ bá fẹ́ lọ́wọ́ wọn. Ẹlẹ́ẹ̀kejì tó wádà bẹ́ẹ̀ ni pé mo ti ń sọ lé mo sọ lọ́jọ́ ajé ọjọ́ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́ṣà rí pé àwọn ṣà ń jẹun.
0: Báwo ni bá rí bàbá rẹ̀ tó bá wọlé tó dé sílẹ̀ kò yóò ní mọ̀ọ́mí somebody is asking of you mọ̀ọ́mí someone is asking of you someone is disturbing us. Kò náà pé bàbá nígbò jẹ́ pé kò rójú.

0: We just have a visitor.
1: The visitor is disturbing us. He's knocking at the gate since mommy. Come and see this visitor.
0: Ọpọlọpọ òbí ni ò dáhùn ọmọ wọn mọ̀. Ọpọlọpọ ọmọ ni ò dáhùn òbí wọn mọ̀. Ọpọlọpọ òbí ni ò mọ̀ wà tó wà nínú àwọn ọmọ wọn.
1: Tó bá parí.
0: Lérè fà pé ọ̀nà àtijọ́ àti mọ̀ wọn náà là sì ń bá káàkiri. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lábẹ́ bó ti wù kó rí ẹmúnà àwọn ọmọ yìí dùn. Ẹ jẹ́ kán mọ̀ yín kẹ́yìn náà lè mọ̀ wọn. So la fi sọ pé Diamond Amusement Park Ìlọrin si ni number one place tẹ̀lé gbé wọn wá.
1: Pé lọ́wọ́ tá a wà yí ẹ má yà á. Kámọ́ sọ pé tẹnu bọ́ọ̀lù kọ́ tètè bẹ̀rẹ̀ kọ́ o.
0: Kámọ́ fòrí lẹ kọ́ bọ̀ọ̀lù ojú fẹ́ anybody.
1: Ká sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀.
0: Ní Nàìjíríà òde òní tá à ń sọ yìí.
1: Ká yọ kó ká tó fi kó o sì rínú.
0: Diamond Amusement Park number one.
1: Gbogbo ayé náà ló gbé òṣùbà fún. Gbogbo ayé ni. Gbogbo ayé ni.
0: Ẹgbẹ́ òun kò sí irú èjì tẹ jẹ tẹtú dé Diamond Park tẹ rí nǹkan ṣe so kò sí pé mo kàn fẹ gbá àwọn ọmọ mi lọ bẹ ni kò sí nǹkan tẹmí fẹ ṣe nbẹ àtàgbà àtọmọdé a ní table tennis a ní basketball a ní football so kò sí irúfẹ irú èèyàn tẹ jẹ àbí èjì tẹ fọ sí tẹ rí nǹkan ṣe
1: níbẹ
0: ní Diamond Amusement Park swimming pool wa lẹ ń sọ ni àbá kéde rẹ ń sọ ni àbí trampoline so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nbẹ sà. Fún jíjẹ mímu ìrọ̀rùn ló tún bá dé.
1: Ìrọ̀rùn jẹ́ mímu náà tó bá dé láti bẹ̀.
0: Gbogbo àwọn vendor tó wà ní Diamond Amusement Park owó tí ògùn ní napa ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìgbà tí ilé iṣẹ́ gan ò ní àwọn customer lára. Àwọn tó wá ń to oúnjẹ ń bẹ̀ sí
1: wájú. Wọ́n sì wá pé àwọn fẹ́ ni ni lára.
0: So bó ṣe rí nìyẹn sà. Láti sọ pé àfààyè gbà kẹ́nìbọ̀dì máa kó oúnjẹ wá à ń gbé kéèkì wá láti ilé ni à ń gbé mímu wá láti ilé torí à ń tànú Diamond Amusement Park.
1: Bí o bá ṣe bẹ́ẹ̀ dè ṣe ìnáwó conference ṣe wá gathering.
0: Ẹ fẹ́ ṣe conference.
1: Get together gbogbo ẹ̀.
0: Ẹ fẹ́ ṣe get together. Ẹ fẹ́ ṣe birthday. Ẹ fẹ́ ṣe bridal shower. Ẹ wá register pẹ̀lú Diamond ẹ ti kọ́kọ́ wá bá wa àjọsọ yóò ti jọ wà.
1: Yóò ti wà ok.
0: Ìjọba ẹ̀ báyìí o àfẹ́ṣe birthday níbí o àfẹ́ṣe engagement níbí o àfẹ́ṣe wedding reception a ti wá sọ terms and conditions wa fún yín. Tọ́rọ̀ wa bá ti wá wọ̀ ìyẹn ẹ lè gbé if ẹ lè gbó lópò wá tí ò wá dáná amala on the spot. Nínú Diamond Park.
1: Lọ́ba parí.
0: Tá a bá ti jọ sàsọyé àjọ.
1: Sàsọyé àtàsọyé pa bá ti wà.
0: Bẹ́ẹ̀ni sà ṣùgbọ́n láìsí léyìí ẹ̀ẹ̀kan lè dédé kóúnjẹ àbẹ́ ní tìkẹ́ mọ́kò bọ̀ láti lè yín pé ẹ Diamond Park lẹ́ ń lọ.
1: Bẹ́ẹ̀ni ó bá tajà náà gbogbo lẹ́yìn náà ni ó tẹ̀lé.
0: Pátápátá pé mo fẹ́ wá tajà ní Diamond Park pé àsìkò ọdún bọ̀ àti ń wo December níwájú báyìí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń plan kò sáyé irú kún fẹ́ báyìí lẹ́lẹ̀ ta.
1: Ìbẹ́ ẹ̀sìn rìn rìn o.
0: Ìbẹ́ẹ̀sìn rìn tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan láà fàyè ìgbàanú Diamond Amusement Park. Kì í ṣe pé mo ti gbààyè tán. Ẹ wà pé nǹkan tó wà mo fẹ́ tà á fàyè gbárù nǹkan bẹ́ẹ̀. So a ti gbọ̀dọ̀ mọ nǹkan tẹ́ fẹ́ tà.
1: Irú kí lọ fẹ́ tà.
0: Bẹ́ẹ̀ ni sà. Láti sọ pé so ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá rí wa kẹ́tù lè ṣe ra àwọn nǹkan bẹ́ẹ̀.
1: Ó dá bàbá torí àkókò wa nọ́mbà wọn náà lè pè yín sí bóyá àwọn èèyàn fẹ́ pè pé wọ́n fẹ́ ṣèwádìí sí i lórí àkéèdì ni swimming pool ni àbí wọ́n fẹ́ béèrè nǹkan kan lórí ọ̀rọ̀ títà a fẹ́ ṣe ìnáwó àbá fẹ́ ṣe ayẹyẹ bẹ́ẹ̀dẹ̀ kí wá nẹ̀yìn nínú Diamond Amusement Park pé àyè wà o ṣùgbọ́n àjọsọ yóò ti kọ́kọ́ wà o ṣáájú eléyìí nọ́mbà wọn náà lè pè sí sà.
0: 0 0 8 0 2 6 2 6 7 7 7 3 1 3 1 5 2 5 2
1: ní nọmbà tán lè máa pè sí ìyẹn lẹyìn ètò wọn lè mọ pé láti sílọ àbí.
0: Ta bá ti parí ètò sá wọn lè mọ taago mẹjọ alẹ.
1: Taago mẹjọ alẹ lẹyìn aago mẹjọ nǹkan.
0: Fóònù wà lọ́fíìsì.
1: Ta ni wàá máa gbé.
0: Ọ̀pá mi ti
1: gbé. Èkó tẹ́ ni ọ̀gbìn ẹ̀kú tẹ̀mí ẹ̀kọ́.
0: Ọ̀pá mi ti
1: gbé. Èkó tẹ́ ni ọ̀gbìn ẹ̀mọ́ ẹ̀ lọ.

0: ẹkùrọ̀lẹ́ ìròyìn jákè jádùn àgbáyé ló ń di sí ètí ìgbọ̀nyìn láti kànáda monday 3.7 fm nìlọrin ìjọba àpapọ̀ wọ́n ti san owó tó ní ṣe pẹ̀lú àwọn ohun èlò fáwọn tó jẹ́ olùkọ́ni ní fáfitì àti àwọn ilé ẹ̀kọ́ gbogbo ń ṣe wọ́n ti náwó gan 64 àwọn afurasí ò tán ṣàkọlù sí àwọn akọ́wọ́rin peter obi nílùú benue ọba ti ìlú bàbá láti jáwé akíwọ́wọ́ o lórí à ń gbé àwọn ìròyìn àtọ̀rọ̀ tí ò ṣe òtítọ́ jáde àwọn onílé àtàwọn agbalé ni wọ́n ti dẹ̀bi irú àwọn abániwálé o lórí ọ̀wọ́n gógó owó ilé nípínlẹ̀ kwara ìwọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ ròyìn náà lẹ́gbọ́ o nínú àkójọpọ̀ ròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ òní ẹ ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ tí tẹ́tí bọ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: ṣàánú mi
2: o. ṣe níbi bẹ̀ẹ̀ táwọn èèyàn ṣe ń péjọ tó wọn ya fún tó báyìí àti èdè bí ló ṣẹlẹ̀.
3: èmi náà mú ìjọba àkókò ló
2: sọ. ha sígẹ̀ sígẹ̀ wọ́n ya fún tó ṣùgbọ́n yẹ kó gbé ní ìlú lọ́sọ̀ hospital mi. ha mi sílẹ̀ ìgbà òun ṣe máa ń ṣe báyìí wọ́n wá ju wọn ya fọ́tò.
3: èmi náà mú ha kì í ṣe bá wọn
4: nìyẹn. àǹtí ẹ̀jẹ̀ sùkú mblock fọ́tò tí mo fẹ́ yà járe.
5: nígbà kan rí àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàm̀bá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
6: ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì diamond 88.7 ìlọrin.
0: ẹ̀ka àbọ̀ padà ìròyìn jákè jádùn àgbáyé ló ń di sí ètí ìgbọ̀nyìn láti kàn ní diamond 88.7 fm nílọrin ẹ má gbàgbé o pé ẹ lè tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára wa bíi www.diamondfm.net tàbí láwọn ojú òpó ìtàkùn ayélujára gbogbo èyí tá ń lò lójú òpó ìtàkùn ayélujára ọ̀làǹrẹ̀wájú ògúnnìyí lóníròyìn. ìjọba àpapọ̀ ti kéde ìsanwó lẹ́kùnrẹ́rẹ́ o fún àwọn èlò tí wọ́n ń lò láwọn tó jẹ́ òṣìṣẹ́ ìyẹn tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ fáfitì àti láwọn ọgbà gbogbo ṣe tó fi mọ́ ilé ẹ̀kọ́ ti olùkọ́ni àgbà fún ti oṣù kẹni sí oṣù kẹjọ ọdún tá a wà yìí mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ nílẹ̀ wa dr tunji alausa ló sọ lójú ọ̀rọ̀ ní òní ọjọ́ ọjọ́rú alausa ṣàlàyé pé ìsanwó náà ló wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ìjọba àpapọ̀ fi tọdún 2025 ó ní fún àwọn tó jẹ́ ẹgbẹ́ asu nínú àdéhùn tí wọ́n ní pẹ̀lú wọn àtàwọn tó jẹ́ òṣìṣẹ́ olùkọ́ni míì eléyìí tí wọ́n lo àwọn èlò àtàwọn ohun èlò ìkọ́ni fáwọn iṣẹ́ wọn tó fi máwọn iṣẹ́ ìwádìí àti àwọn ètò míì pẹ̀lú àfikún pé ìsanwó náà tí ó tún wà fáwọn tó jẹ́ òṣìṣẹ́ tí kìí ṣe tó olùkọ́ni làwọn ti ń gbégbésẹ̀ lé lórí pé eléyìí náà nírètí wà pé yóò di mímú ṣẹ láàrin ọ̀sẹ̀ díẹ̀ sásìkò yìí mínísítọ̀ sọ pé ìsanwó náà ló ń ṣàfihàn ìfarajìn ààrẹ bọ́lá tinubu àti ìṣèjọba rẹ̀ láti mú ìgbé ayé tó rọrùn báwọn tó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo pẹ̀lú àfikún pé ìṣèjọba tó wà lóde yìí ni wọ́n ti dókòwò sínú àwọn èlò amáyédẹrùn àti àtúntò ètò ẹ̀kọ́ tí ó mú kí ìgbé ayé tó rọrùn kó wà àti kẹ́tù ẹ̀kọ́ tó jẹ́ ojúlówó kó lè wà jákèjádò orílẹ̀-èdè. àjọ ọlọ́pàá nípínlẹ̀ benue ti náwó gan àwọn afurasí 46 níye lórí àkọlù tán ṣe sí ọkọ̀ akọ́wọ́rìn fún ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ndc peter obi kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún cletus nwadiogbo ló sọ̀rọ̀ lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ níbi tó àìpé àwọn adarí ọ̀dọ́ gbòógì kan tí wọ́n ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ti ń tọpinpin wọn àti tọpasẹ̀ wọn ìwádìí ògùn lẹ́ni tó jáwé àkíwọ́ pé àjọ náà kò ní fààyè gba ọ̀rọ̀ àìfààyè gba ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ ọ̀hún ṣáájú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà ó ní àwọn tí wọ́n bá jẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí làwọn yóò náwó gan o àwọn ògbé wọn ilé ẹjọ́ o ní ìbámu pẹ̀lú òfin ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà làwọn náwó gan wọn látàrí bí wọ́n ṣe lọ rèé dínà si adegboku fun awon iko akoworin obi ni okokona nla ti makode si gboko to wa nipile on legba ti won rin ajo lo si yewata lati lo ri ba won ti won ni akolu lati lo ri ba won kedun ninu ijamba to suke for 2025 Ajomogun le Nigeria ti kede atunto sawon to je adari ati kan ninu ologun won pelu bi won se ni opolopo awon ti won je ogagun generals atawon brigadier generals ni won ko lati bi kan gbe lo si agbon bomi to fi ma won osise won won ni olori osise le wa iyen lieutenant general Wahid Sahibu len to fo si igbe ni ati atungbe ni ko ni bi kan lo bomi ohun ti won ni won gbe kale lori oro itu abo to nsele lara awon ayipara to waye na ni won ti ni won ni major general IA Ajose ni won ti yan sipo bi adare fun theater yen theater commander fun ajo JTF ni ekun ilarun ariwa ninu operation Adinkaye nigbati major general AA Abubakar won gbonko ninu ajo Nigeria Army Heritage ati Future Center bi adare eyi ti o wa foro ise iwadi awon toro to kan mi ni won gbe lo si awon ojuko bi Army War College Nigeria Defense Headquarter, Nigeria Army Finance Corporation ati Military Pension Board bi won se pe won kaakiri awon to je onile ati awon ayalegbe jake jado lu lorin nipinle koro ati gbarata o lori ibowo le se won gogo nipinle yi won sakawe isele na bi pe se ni orun wa won o lori oro owo le ti gbugbe won gigigi fun olodun ni atawon mo le bi awon olugbe kan ti won soro ni bi agbe kale eto ti le ise wadamod fm 8.7 fm ele ita se won fi esun kan awon ti won pe ni agent o won ni awon ni won so oja to je opodo won di won se gbe jade eni kin se landlord yen onile kan ni oke ode afa sahidi oro awon to je onile ile iyan awon onile landlord lati ni beru olorun o lori angbele fun awon to je ayalegbe pelu re pe owo le ti won gbe kale na lo lo pelu ibamu pelu ti won gbele o poro wa fa awon to je awon agent abani wale oni kan mode ko de baye ti won pe lowo le fa awon ti won fe yalegbe lodo ti won nse ni won gbe oro na kale eni tin se tenant kan yan yalegbe ola oluwa olawole o die bi isele ro awon agent pe awon na npakun isele owon gogo le tawon eyan ti won yagbe o ke si ijoba lati pe won si agbe kale awon eto lati ri pe awon ise owo awon ara bi ti won je awon olubani wale ni won bojuto oro awon alajo awon alase toro kan lati ri pe se ni oro owo ile igbe ni o wa ni rorun fa won ara ilu lati ma gbe ninu ipinle yi gebi won se gbe jade

0: Diamond FM, ìmọ́lẹ̀tò káríayé.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: The time is 6 o'clock.
6: Ago mẹ́fà

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́ tirẹ̀.
2: Ọ̀rẹ́ wa, ríraju pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Ilé iléeṣẹ́ Green World International ń pèsè Hibati, àwọn ajẹ́bí idán oògùn Bikini Tonifying Capsule, tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀, léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín tí kìí jẹ́ kí ìdọ̀tí sọ ní dọ́lọ́kùnrin fi bẹ̀ẹ̀ ṣebùgbé kíndìnrín tí ò dá pé mọ́ mímú kẹ́yìn ọba láìsí ìpè ọjọ́ omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ pọpọlọ wọ́n ṣe túbọ̀ mọ́ jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Deep Sea Fish Oil Capsule kò ṣe mọ̀ ní oògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá inú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀ kàsà. Deep Fish Oil Capsule ń bẹ ní pèsè ó tún gbàgbé ọ̀rọ̀ mọ́ wàyí o. Big Power Capsule òun dáa fún ọkùnrin eegun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹ̀yin ọkùnrin tá ìsan sétọ̀ sétọ̀ tó lóyìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate, prostate cancer, prostate care àti prostate sure capsule lo oògùn rẹ̀ pẹ̀lú oògùn tó jẹ́ ti iléeṣẹ́ Green World ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán níléeṣẹ́ wọn láti mọ gbogbo tó ń bẹ ní ẹ̀gọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ níwò látò kèdélẹ̀ yóò sọ pàtó ẹni tí ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
3: Ọ́fíìsì iléeṣẹ́ Green World wà ní nọmba 159 àdójúkọ Zenith Bank Surulere nílùú Ìlọrin 09025500014.
4: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi jákèjádò mi tẹ́tí ń gbọ́ mi ó tún ti di àkókò Green World ẹ̀yin rédíò yín bẹ́ẹ̀ ṣe máa yin ẹ tún yin sókè fáwọn èèyàn ẹ tẹ̀ mọ́lẹ̀ kẹ tún record ẹ̀ ẹ ti mọ̀ kí gbogbo episode ta máa ń ṣe ló láǹfààní pàtàkì tí ó ṣe nínú ayé ẹnìkan. Orúkọ mi ò yípadà consultant Adébáyọ̀ Ọlátúbọ̀sùn tí gbogbo èèyàn mọ̀ sí Bossman coach yín náà ni your health coach. Kí la tún fẹ́ gbé yẹ̀wò lálẹ́ ẹ̀rí pọ̀ ní ọ̀sẹ̀ tí a lò tán yìí. I really want to appreciate some of our clients tí wọ́n jẹ́ aláàánú àwọn kan àánú dídì máa ń wù wọ́n láti ṣe ni. A woman came ọ̀nà tán ti wà ó jìnà láti pa wọn àwọn tán ti darí wá wọn ń ṣe mẹ́ta wọn ń ṣe mẹ́rin. N tí àwọn dẹ́ẹ̀rí ló jẹ́ kán máa ṣe bẹ́ẹ̀ kán máa rí fà wá fáwọn èèyàn láì sọ fún wọn pé ẹ sọ̀rọ̀ wá dáadáa fẹ́nìkan. Mo rọ ìwọ náà tó ń gbọ́ mi ní dédé àkókò yìí. Don't joke with your health. Ẹ má fi ìlera ṣeré. Ṣé rí níbi tá a lòdé yìí? Wàláì téèyàn ò bá ní tan ayé ara ẹ̀ jẹ́ ìlera ní kẹ́ fi ṣe nọmba wán. Because nǹkan tá ń jẹ tí ń bá sọ fún yín pé apani wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi ń jẹ tó pè ló ń jẹ. Nọmba wán nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni gbé ayé tá ń gbé our lifestyle these days the way we live. A kàn ń rọ̀fù ẹ̀.

0: tó tó mẹ́rin ló
1: tó ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àbí ọlọ́run
0: ìbágídì mo ti sọ̀rọ̀
1: àdúpẹ́
0: nǹkan tí ọkùnrin ẹ̀ bá ṣe ni pé ọmọ ni kó mú lọ.
1: Ẹ̀yin náà wọ́n mọ̀ ìyàwó lọ tó tutù bá mú lu èbó ta ni ó so mọ́.
0: Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀.
1: Bíi kí ni?
0: Tó bá mú ìyàwó lọ, ìyàwó náà bá dẹ̀ òun, ìbùbá Adúmọ́yà tí ọba bẹ́ẹ̀ lómi lọ́nà.
1: Ọ̀tọ̀ ogun ayé ò ní já wa. Eléyìí dá yìí túwú ìtú lágbára pọ̀ o.
0: Ọmọ dẹ̀ mi yìí kò lè gbàgbé ìyá ẹ̀. Ọlọ́mọ dà á láàmú.
1: Ami adúgbò ẹ ṣeun
0: ami
1: ọlọrun ami o ó ṣe pàtàkì ó ṣe wàhálà ó ṣe pàtàkì n ta wáyé wá sí náà nù àwọn ta wáyé wá sí náà nù ẹ ṣeun ojú òní tì í ó yẹ gbéra ẹlú ẹ káàlẹ ẹ bọ káàlẹ wọn fi ojú òní tì í kẹ adúgbò ẹ ṣeun. Àti ẹdúgbò ẹ̀ṣẹ̀ ojú òní tí ẹkú gbogbo gbà wá.
2: Dádì mi.
1: Àdúgbò ẹ̀.
2: Ó kì bẹ́ẹ̀.
1: Òun tún lè lónìí.
2: Irú ẹ̀ ń bẹ lọ́dọ̀ èèyàn mi kan lọ́wọ́lọ́wọ́.
1: Ọ̀dọ̀ àbáhùn.
2: Ìyàwó ti lọ.
1: Ọkọ
2: ọmọ mẹ́ta àtọkọ sílẹ̀. Ọdún kẹrin ni ìyàwó ti lọ báyìí.
1: Tó ti lọ ìlú Èbó.
2: January ló fi divorce letter ránṣẹ́ sọ́kọ̀.
1: Ọba tán wọn fi ránṣẹ́ sí látọ̀run ni wọ́n post ẹ̀.
2: Truly speaking, mo n sọ fun yin to n ṣẹlẹ lọwọlọ tẹpọn ṣe n fa gidi ni.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ọkọ̀ mo odo tẹpọ fẹ da ọ̀rá sílẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta.
1: Ó kọ̀wé ránṣẹ́ sí pé n ò ṣe mọ́ o máa lọ lọ ṣe kí ni.
2: Ó ju sí mi.
1: Kàkà sàtàrà.
2: Tàbí tẹ bá ń gbọ́ pé sàtífíkèsì fagilà fagilà. Ó fi ránṣẹ́ sí mi.
1: Rebezi
2: Èdèbà.
1: Tẹ
2: ọmọ náà ni ọmọ ọmọ lọ.
1: Ẹyin tó tutù bá wa ń bọ̀ bá ń kọ́.
2: Ẹni sùúrọ̀ lọ́yẹ̀. Ṣé bí ìyàjọ́ tó wájọ́ lódìjọ́ ọdún mẹ́wàá.
1: Mẹ́wàá péré.
2: Ìyàbọ̀ láǹfààní àti wálé.
1: Kò lè wálé.
2: Ká ní ìjù wọn síra wọn.
1: Á.
2: Bẹ́ẹ̀ni kan mi ṣe sọ́lẹ̀ kẹ́kọ̀ ọmọ ni ò ṣe pààrọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ibúburú kọ́ ọmọ kọ́ ọba bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọmọ ò ní kọ́ yẹ.
1: Má
2: yá ṣe pààrọ̀ kọ́ ṣe pààrọ̀. Bọ́ bá ti dán tó ti jọjú ọ́ síra wọn bá nǹkan kó tètè mú láìpù tí ẹ̀ pọ́ dàbọ̀ ṣùgbọ́n mo ti ń tó ṣiṣọ́ wọn pọ̀ yẹn kò ní gbàgbé kálukú wọn náà ló ṣe.
1: Ọdíjọ́ mẹ́wàá láwọn sọ ẹran ara ó béèrè
2: aláìpù
1: ọba sì béèrè yẹn gbọdọ fún ní ti ń jẹ.
2: Àpàdé àti máa wálé nìkan ló tún lè rọrùn.
1: Ó lè máa wálé.
2: Àwọn obìnrin tó ń sìn bẹ́tẹ́ pàjá ti gbé placenta wọn
1: lọ. Ee ee.
2: Láàrin ìṣẹ́jú méjì báyìí.
1: Wọ́n gbọ́dọ̀ ní ìdí ẹ̀.
2: AMK lẹ́lòmíì ọ̀kùnrin ọ̀kọ̀ládùgbọ̀ àǹfààní
1: àbúrò. Tó o
2: kọ́ yà jùwọ́ síra wọn.
1: Ọ̀dà.
2: Ọkọ náà sì gbọ́n kárí mi gò ní láìlọ́bà
1: bóyá kárí mi dégó bóyá kárí mi dégó dégó dégó
2: àdúgbò
1: ìkó mú ọ̀dà àdúgbò ẹ̀ṣẹ̀ ojú òní ti àti ẹ̀sítà ẹkú gbogbo ìgbà wa mọ̀ rí ìbáni dáadáa ọ̀pọ̀lọ́ yẹn àti ìwọ̀nyí òní ìjọba àwọn èèyàn sì ń rẹ́fẹ́rẹ́nsì sí pé ń ṣẹlẹ̀ lọ́n ti ń ṣẹlẹ̀ dádọ̀ ti wà làwa tó ń fi kún tẹ́ ń sọ yìí nísìnyín orí ọ̀fẹ́ ìlú òyìnbó lọ yọ láàrin ọdún mẹ́wàá ìyá ọmọ wálé ó ṣe kọ́ ọmọ wálé bóyá lọ́dún kọ̀ọ̀kan lọ́dún kọ̀ọ̀kan oṣù mẹ́fà ni mo ṣe é ṣe wálé torí àwọ àti wálé gan kò kéé ṣe kékeré ó ṣe máa wálé nígbà dìsẹ́mbà dìsẹ́mbà kọ́ máa wálé ṣùgbọ́n kò lè rẹ́nì kankan mú lọ ó dẹ̀yìn ọdún mẹ́wàá kó tó rẹ́nì kankan mú lọ nínú wọn ẹ wá wò ó wọn ni ta ni ó mú lọ ìyàwó náà fẹ́ lọ ìlú Èbó àwọn ọmọ náà lè fẹ́ lọ ṣùgbọ́n ta ló yẹ kó mú lọ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù ìyàwó àtọmọ méjì náà láǹwò rèé torí tó tutù bá wọn bàbá lọ́hùn ta ni bàbá fẹ́ yí lalù tó tutù bá mú ìyá nílé ta ni ìyá náà fẹ́ yí lu ẹnìkan ọ̀sẹ̀ yí lu nìkan ayé yìí ò ṣe é dágbé ẹ̀lú ẹ̀ ká lẹ́ fà.
3: Ẹ mọ̀ kalẹ̀.
1: Ee ọtúba bùn mi.
3: Ọkùnrin
1: lo
3: wọ́n lè gbèrò láti ẹ̀yìn.
1: Àmì ẹ ṣeun.
3: Òótọ́ àti ìṣàkóso ni.
1: Ó yẹ ìṣó lè bàbá.
3: Mo wí ẹ òtútù wo ló mú kájẹ́gbẹ́ ẹ̀wọ̀n lọ́wọ́ àlẹ́ sóhun tó
1: ń bá. Táyì mi tún ti dé.
3: Ó bẹ́ẹ̀ bá ṣe bọ́ bọ́ọ̀rọ̀ ọdún ẹgbàá lọ. Bí kò bá tẹ̀lé ọkọ lọ, ọmọ adùn ọmọ ọlọ́mọ ní Nàìjíríà. Lẹ́mọ̀ nìyàwó gan bẹ́ẹ̀ tá a ju kọ̀ọ̀kan ọmọ ẹlẹ́kọ̀ọ́ bo ilé gbó lọ. Kẹ mú yọ bá dẹ̀gbà náà yẹn kẹ mú lọ.
1: Kó mélòó tó bá dẹ̀gbà kọ́ máa mú lọ.
3: Ìyàwó àtọmọ kan dúró síbẹ̀ òun bá mi ṣe lọ́wọ́ kẹ máa fi ránṣẹ́ sí ọ.
1: Ọ̀dà ọ̀dà jáde bi.
3: Olégbé wa ti alẹ́ ọdún wọ́n ṣe ṣe ké bímọ sọ́wọ́ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ ọmọ ògbó ṣe kó gbó bábílẹ̀ lọ́rùn tiẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.

0: bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni
1: òun ló kọ́ lọ láti ilẹ̀ ìgbẹ́yẹ ló kó gbé wọn lọ
0: lọ́wọ́ kan
1: ọlọ́mọdé ọlọ́mọdé ayè lọ́rọ̀ o
0: ọdọ àmì ráyè mo bí sí lọ́wọ́ tí mi ráyè lè rí ọ̀rọ̀ ètò ẹ̀dá jìbì dájú ibi ẹṣẹ ojú òní ti ọtún bàbá mi ní tó bá ti pé ọgbà ẹ̀wọ̀n ló wà tí yóò pè kí ìyàwó wá sùn tòun ọtún bàbá mi ò ní kwari ẹ̀rọ ẹ̀kálẹ́ ẹ mọ̀ ṣe wọn kó mílẹ̀ lórí àdúgbò bàbá.
2: ọkùnrin yẹn kò máa mọ ọmọ lọ bí kò tó bá ti jẹ pé obìnrin gan tẹ rí kò tẹni jẹ kọkùnrin gan tẹ ẹmọ gan
0: tó máa lọ gan. ẹni tó bá ti jẹ pé obìnrin yẹn gan ló lè má ti kọkọ gan wọn mọ pé.
2: ẹni tó bá ti jẹ pé obìnrin yẹn gan ló lè má ti kọkọ gan wọn mọ pé.
0: tó ọ̀dà àdúgbò ẹ̀ ṣeun àdúgbò ẹ̀ ló ẹ̀ káàlẹ̀ o. 0916159111 lójú òpó òpè tó 0916159111 ni nọmba tọwọ bí tẹyin náà lè bá fi gba bàbá yìí mọ̀ràn pé ta ni kò mú lọ nínú gbogbo wọn. ó lè máa wálé òkè sí kọ́dún mẹ́wàá ni òfin ní wálé rárá o yóò máa wálé intermittent time tó bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní kò tí ì lè mú ẹnìkan kan lọ́nu wọn. ó dẹ̀yìn ọdún kẹwàá ni tá à ń wí ó lè máa wálé tó bá lówó tọ́lọ́ bá níṣẹ́ tíṣẹ́ ọlọ́run fọlùbá dé káàsì fún oṣù mẹ́fà ó lè máa wálé ọdún kọ̀ọ̀kan ó lè máa wálé ṣùgbọ́n kò lè mẹ́nì kankan lọ nínú wọn until ọdún kẹwàá ló tó lè mú ìyàn lọ tá ni kọ́ wá mú lọ ṣé kan náà àwọn ọmọ méjèèjì ni kò mú lọ ni torí ẹnìkan ló lè mú àbí ìyàwó kọ́ dà wọ́n mọ́lẹ̀ táwọn ìyá àti wọn dàwọn òbí títí ẹ̀ kọ́ mọ gbé lọ́dọ̀ gramọ́ yààyìn ẹ̀lú ẹ̀ kalẹ̀ o ẹ mà ṣe wọn ẹ kalẹ̀ ojú òní tìyín àmì ọlọ́run ẹ ṣeun baba.
3: nbẹ
0: nbẹ lọla fi ara. ami ajo wa lori eto naa ni adu ami
3: ẹ
0: ṣeun. o yẹ ja wo si wo ikoro wo n ta ba jijọ wo n gẹ ni n gun.
3: ẹni tí ẹ ló máa tọ́ àrò ó kó mú ọmọ àkọ́bí ẹ lọ ẹgbọ́n mi yẹwò ẹni tí ló bí yíyọ pé ara máa bẹ̀rẹ̀ wọn ara béèrè ẹni tí ó bá dọ̀hùn tí ó bá wà ẹjọ́ ìmọ̀sọ̀kan tí ẹ bá tọ́ àbúrò ọ̀tá wa ìtẹ̀síwájú ló jẹ́ nínú ayé o.
0: bẹẹni ìmọ̀ ẹjẹ kiri àjò yá
3: ọmọ ẹjẹ kiri àjò yá ṣe tí bàbá yẹn dọ̀hùn láàfi ọmọ yẹn atọmẹsọnà tó bá ti lè ní ìlọ tó lọkọ lọ ìyá yìí ó lọ bá yóò lọ bá fẹ ẹlẹjọ ọmọ.
0: wisdom bẹẹni.
3: láàrin ọdún kan sí méjì tó wà tọjú àkọkẹ ọmọ ẹ ti bàtú ọ wọn á lọkọ lọ ìyálẹ bá fẹ ẹjọ ọmọ ibẹ ni a ti fẹ ìyá
0: tó àfibí pé consulate rẹ ti ń ṣiṣẹ́ tẹ́ ti mọ gbogbo ètò tó lè gbé wọn wọlé ẹ ṣiṣẹ́ consulate yìí ní ẹlẹ́mbàsí ojú ò ní tì yìí adúgbò ẹ̀sùn inú òfin dùn bẹ́ẹ̀ sí máa break ẹ̀dá wọ̀nyí ọ̀dà ọgbọ́n ìmọ̀ àti òye gbogbo ẹ̀yìn tẹ̀mbà ọ̀dà sẹ́tọ̀ kòkú ní ìjọba láṣẹ ọlọ́run ọba ẹ̀lú ẹ̀ kálẹ̀ o. 0916159111 lójú òpó òkùtọ̀ ọ̀bí tẹ́yìn náà fi lè dá sí ẹ mọ̀ pé nọ́mbà àti pásọ̀nà nọ́mbà ọ̀pọ̀ mílíró nọ́mbà nù stúdíò ní kẹ́ẹ̀pẹ́ sí waste of resources waste of time tẹ́ bá ń pe náà mo ti mọ̀ọ́mọ̀ mo ti short it down bá a bá sì parí ètò òun ò ní tán ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ̀ mọ̀ ṣeun ọ̀gá sínú ẹ̀ka alẹ́ ọyẹ ẹ̀sùn ẹ̀ ṣeun.
2: ọmọ ò lè dá mọ ara rẹ kọmọ mọ ẹ lọ
0: kọmọ mọ ọ lọ
2: kọmọ mọ ọ lọ
0: ok
2: ọba adùn ọlọrun kọ máa
0: ṣe. èyí ṣe tẹyìn ìfini ọmọ mọ lọtọ ìfini ọmọ mọ ìyàwó nígbà tó wọn àti ìyàwó rẹ ṣìjà.
2: ẹwọn ọjà kí wọn lójú kò ní ọmọ mọ ojú tó lé wọn lójú tó wọn àbí tó lé kí ọmọ ẹ náà bá bí máa ń yọ ọkọ tẹlẹ tó wọn àti bàbá ẹjọ wọn lé.
0: Bẹ́ẹ̀ni.
2: Èmi yóò fi bàbá kàyà náà yọ sẹ́lẹ̀ yọ
0: lọ fún ọ. Lódì ní bẹ́ẹ̀ni lóòótọ́. Bẹ́ẹ̀ni.
2: Báwo ni bẹ́ẹ̀ni kílẹ̀ jẹ?
0: Báyìí kò náà ojú tó lé. Ìgásíní ọ̀rọ̀ ìka bí ìka lẹ́yìn sọ̀rọ̀ lálẹ́ ìwí ìka. Ó náà wà sí 0915911 lójú ògbóògùn tọ́wọ́ bí. Ẹ wa kiri ki baba yo ti ta ko lo nu gogo won won ni ko na mo moju dole bi ya mo mare ku mo tele na yo lo lo to to ni mo lo so lo jojo mo ko mo wule da la mo ko lo so won ele ka le o
4: ona ye wa
0: eh mo mi nu mi du pe wole e seun
4: mo ti e ti ta ko a mo ti ve mo lo so
0: eh ya
4: mo na ba di mo wo ni
0: to adu ka fo lo la la
4: o ni mo le o
0: ami ami olohun ami olohun ami
4: mo ni ba le aye re
0: ami ami ami
4: mo ba ta ta ba se bo yo mo la
0: ami ami olohun ami
4: o ni da mu to mo to
0: mo ya
4: to
0: ni
4: lo ni da mo ti le so ma la lu pari ka
0: esem esem
4: ta bi a me fun oni be ka gbo yo
0: ami olohun ami o
4: baba to ni da mo di ro ba la iba na ko ni ko we gbo mo
0: ami ami ami
4: o ke le mo gbo ye mo dan le ni se ni
0: ami ami o
4: e mo lu pa tun sa du ala ni a
0: adua se pataki adua ipo oju ti oba to ni
4: o baba re to ni damu oko
0: ami o ami o
4: baba koko ada baba se gogo ju ti e ni damu e ni
0: mo ni ra ami olo ami olo
4: se ri oro mo se se to adupa lowo olo
0: adupa
4: se ra wo bi lo ta ba wo daada ani bi ta wi ti
0: to
4: o ti ye yi
0: then
4: ni ti mo ko be ni ka bi ta wi ti ni pe ta e po mo wa ba wa lo o ba jo ko ti ba bi mo awa la lo
0: then
4: ta ni ko abo ka lo
0: abi
4: Konilo
0: o
4: ani awa yani
0: okay asi
4: e so ti e mara se na baba na to ba go la le ko mo lo
0: to
4: so ra ya le ko ni omo o le ko ni
0: be ni
4: oko le ko ni omo o le ko ni
0: be ni
4: so mo ba do ba jo pe ba jo ni yo ro se abomo omo wa nle
0: be ni
4: e de se omo ko le ko mo ka se je gbo gba o ti ba ma ba so abo wa mo kule bi kan kan ba se
0: so
4: ko ti abo ta gbo so ko je n soke
0: o ju ba n lo
4: so ti e
0: ya
4: na le ki anu je n soke a ni da mu
0: ami
4: ama ima o ki omo ni kan mu lo
0: omo mo lo
4: Then the
0: Then
4: the
0: Then
4: the Then
0: the Then
4: the
0: Then the Then
4: the Then the Then the Then
0: the Then the Then the
4: Then the Then the
0: Then the Then the Then the Then the
4: Then
0: the
4: Then the
0: Then the Then the Then the Then ora lata bebe je mo babele ka polu o je ka polu nta nta ti wa oni ta mo gbogbo nta nka mo lori kan diamond fm ka ba yin fe ni wanti poketa ka fi gbogbo asa jibi ti se se fun ke mo bo mo eta ni kokko ta ko meran ko mi o to 30 ke mo ta ni wara wara mo nbo kin lo polu oja kin lo kin de kin de awon ti won so ta lo se to lo ni ra ila kan bi mi ni pa ro ya le se de pelu yawo aboko gbogbo patapata la tun mu wa lo se yi o se se ka mo tun pare lo se yi o sugbon ani play mo lo su yi o su yi ti lonu o tun do su ti nbo toro po dan ti resu ba gbianju lo ni lagboro olohun a ri pa ti debi kan olohun o si gba fun wa anbo anti de e ba ti sun orun buruku oni kun e je n de ka polu oja mo nbo na